0: tọgbẹ́ la. Ìbànújẹ́ rẹ.
1: Dájọ́ sọ̀rọ̀ sá.
0: Ó di ẹ̀rí. Ẹkún rẹ.
1: Dájọ́ wípé ma.
0: Ó di ẹ̀rí. Ìdáné mọ̀ jù. Nǹkan kẹta.
1: Nọmba tiri.
0: Tí olúwa ní ká ṣe lórí ẹ̀. O ni wípé.
1: Is
0: a threat.
1: Ìkọ́lira.
0: Ìkọ́lira. Olúwa ní.
1: The last said.
0: Kí gbogbo àti wọ́n mọ̀.
1: Let all those that know.
0: Wọ́n kó ra wọn láyé.
1: That people hate them for no reason.
0: Bẹ́ẹ̀ kan sàmì.
1: They should say amen to this.
0: Mẹ́ta péré.
1: 3 amen.
0: Gbogbo ìkọ́lira.
1: Every hatred.
0: Tó ń bẹ̀rẹ̀ láti January.
1: Calling you from January.
0: Ìwọ sista yìí.
1: You that sister.
0: Ìwọ ló lọ̀rọ̀ yẹn.
1: This was it for you.
0: Mo gbọ́ ìyẹn pé.
1: I had to buy that.
0: They don't want to see you.
1: Mo fẹ́ rí ẹ rárá.
0: They just hate you.
1: Mo kò sí àkọlẹ̀.
0: Without any reason.
1: Láì ní.
0: Every spirit of hatred.
1: Gbogbo àmì ìkọ́lira.
0: Working in your life.
1: Tó ti jẹ́nu ayé.
0: Spirit of hatred.
1: Ẹ̀mí ìkọ́lira.
0: That's a. Botize your destiny.
1: Èyí tó bá yàn mọ́ ẹ jẹ́.
0: Ayayayaya.
1: Ẹ̀mí ọlọ́run o.
0: We cast it out. We cast it out. Set fire.
2: Fire.
0: Set fire.
2: Fire.
0: Sọ pé ìkórira.
2: Ìkórira.
0: Parẹ́ lára mi.
2: Parẹ́ lára mi.
0: Ṣé àmì.
2: Ṣé àmì.
0: Láì ni wọ́n ní sọ.
1: Just a man
0: to say. Nínú ọ̀wọ́n.
1: That if it's not
0: true. Nínú ìyàn.
1: Even in farming.
0: Wàhálà ló yẹ.
1: Ṣé àmì. Ṣé àmì
0: bẹ́ẹ̀ tù. O ti struggle.
1: You have struggled, sir.
0: Fún àwọn oṣù sẹ́yìn.
1: For some months back.
0: Wàá máa fi rọrùn ṣe.
1: Ṣé àmì.
0: Gbogbo ibi tí bá ń bọ̀.
1: Any evil come your way.
0: Níwájú àti lẹ́yìn.
1: From front or from back.
0: Kó padà bí ó ti wá.
1: Ṣé
0: pé orúkọ Jésù.
1: Oh, the name of Jesus.
0: Ègún tó máa ń bá oṣù jẹ́
1: mọ́mi lọ́wọ́. That Jesus has to spend the for me.
0: Ẹ̀rẹ̀ dànù lórí
1: ìlú. Oh, move it for me.
0: Ègún tó máa ń bá oṣù
1: jẹ́. Jesus has to spend the for me.
0: Nínú ayé mi.
1: In my life.
0: Ẹ máa rẹ̀
1: dànù. Èrè mú.
0: Oyo oyo oyo oyo. Oluwa wa.
2: Amen.
0: Ẹpẹ Jésù.
1: What the name of Jesus?
0: Oluwa.
1: Olo.
0: Gbogbo mi tán mú orúkọ mi lọ fún
1: ìdí. I take my name to my evil.
0: Tí mo fi mọ́ rí ìjákulẹ̀ ní
1: Boríta ṣe yọrí. Now that they have been every time.
0: Ẹgbà orúkọ mi jáde.
1: He got my name.
0: Anywhere they take my name.
1: Gbogbo mi tán mú orúkọ mi lọ.
0: Bringing failure at the age of success.
1: Tó máa ń kùnà bá mi ní
0: ìgbà ìṣẹ́. My name.
1: Orúkọ mi o.
0: Jọba.
1: Jáde wá o.
0: Oluwa wa ami oju rere
1: that mark of favor
0: ko bale o ami ran lowo
1: mark of help
0: ko bale o
1: e
0: pe Jesus
1: God the name of Jesus
0: iki to sun aini fun mi
1: je that tree bring me life
0: oya gbeda
1: dry up
0: every tree
1: gbogbo igigi
0: that is bringing out poverty
1: so so e se jade
0: ati ko pe
1: it is written
0: igigi igigi baba mi
1: ti belo
0: how far
1: shall be uprooted
0: wa ni mo fa won
1: se I uproot them
0: gbogbo igi aini nínú ayé mi ẹgbẹ́dàn bàbá olúwa wa.
3: Orúkọ mi ni Abike Ogunlànà láti Ìjẹ̀bú ayé pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa Sam Ojo ẹni jábọ́ ẹni ṣubú ara ẹni ṣubú ẹ̀mí ṣe rí májẹ̀yìn ọ̀rẹ́ májẹ̀mú tó ní ká máa dá yẹn mo fi ṣeré ń jọ́nà ni mo dẹ̀ lọ dá ọ̀rẹ́ yẹn.
4: Ẹ fi ṣe kí ni.
3: Ọ̀rẹ́ èmi kò fi ṣeré ni pé yẹ kí n tẹ̀ dánwò.
4: Ẹ fẹ́ dánwò ó yá.
3: N bá dánwò mo ṣe kò pẹ́ ṣe àbúrò mi tó wà lóyìnbó tí ò rántí mi ṣe ló fi ọ́ndẹ́ 50,000 ránṣẹ́ sí mi.
4: Èlò lẹ dá.
3: Te 1,000 péré mi.
4: 1,000
3: tàbí náírà lóṣù ṣe. Ọkọ̀ àbúrò mi tó gba pension ṣe ló fi 50,000 ránṣẹ́ sí mi.
4: Ó
3: jẹ́ 100,000. Ọ̀dẹ̀ ó di 100. Mo tún wá ṣe lẹ́lẹ́kejì ẹnìkan ṣe ló fún mi ní 100,000. Bí mo ṣe gba ṣe rí ó tẹ ó jọ mi lójú ìyàlẹ́nu bí ẹni ńlá ni. So mo dúpẹ́ lọ́wọ́ authority àdúrà yín gbà lórí wa o. Ẹni ṣubú ara ẹ̀dẹ̀ ni ṣubú
4: ẹ̀. Ẹ̀dẹ̀ máa lọ wájú.
5: Amen.
4: Jesus.
5: Amen.
4: Gbogbo ẹni tó ti dá ọ̀rẹ́ sórí.

0: fáwọn ọmọ rẹ. Ọ̀nà ńlá fún mi lóṣù tuntun, ọ̀nà sí fún mi lóṣù tuntun, ilẹ̀kùn máa sí níwájú, ilẹ̀kùn ọlá máa sí, ilẹ̀kùn ọrọ̀ máa sí, ilẹ̀kùn ìgbéga máa sí, máa pàṣẹ, máa pàṣẹ, ọ̀nà máa sí, ní òsì ọ̀yà bàrà àdáyà gàdẹ, ràdìdà bàyà, ekekele, rẹ̀sàdà yà bàyà, ràmà kàkàdà, ràdàdà yà bàyà. O ma lowo losu
1: ora gba owo
0: sori eniyan di wa gbogbo eyan pata lo ma de ore open new
1: mouth
0: ra ya kada to ba je po le gbo mi
1: ifo ni ka hear me
0: ọdọ osi tutu yi gbogbo eti to ba n gbo eto yi o ni ko se o osu iranlọwọ o wa ji ọrẹ iranlọwọ o de mọ
1: ọlọrun
0: o ni disappoint
1: wa
0: de lowo e fun ọ ni account number to ma ṣe si.
1: Now your account detail is Unity Bank, Unity Bank 0032393701 again, Unity Bank 0032393701. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use the First Bank account also. First Bank account 20 14 65 19 06. Again, First Bank account 20 14 65 19 06. Oh, just Sam or but Lord Jesu is the name of that account. For a best that is called us on 081 123 2 in 5 places. I can use 070 81 16 40 90.
0: Agbára tí òjò lówó.
1: Ọwọ́ ìjà mẹ́lá ti bìrì.
0: O gbin náà dànù. Èyí ni mo ní fún ẹ.
1: This is how for you.
0: Ìwà mímọ́ o.
1: Be holy please.
0: Oṣù yìí.
1: This month.
0: Gbàdúrà o.
1: Pray.
0: Oṣù yìí.
1: This month.
0: Gbàwẹ́ o.
1: Fast.
0: Ẹni testimony. Ma send your oṣù tuntun.
1: Send your offering for the new month.
0: Make sure po de sẹ́ni kan lórí.
1: Abẹ́jọ́ ni bẹ̀rẹ̀ dis.
0: Ọ̀rẹ́ la fẹ́ fi sílẹ̀
1: pé. Wọ́n ti sọ fún mi tó kún di
0: lọ.
2: Mo ń gbádùn àdàbà.
3: Coca-Cola
2: ránṣẹ́ tí ó ṣàlàwà wà. Hello, ṣe ìgbádùn àdàbà. Mo ń gbádùn àdàbà. Mo ń gbádùn.

jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ bíi 54 gbé tó fi mọ́ àwọn olùkọ́ wọn bákan náà. Olùdámọ̀nà pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Sunday Dáre ló fi ojú ọ̀rọ̀ léde lórí àgbéjáde kan lè tó fi ìta lánàá lórí ìtàkùn X tó sì lálàyé pé ààrẹ Bọ́lá Tinubu ló ti pa láṣẹ fún gbogbo àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò láti tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú dídòlà àwọn ènìyàn náà àti láti lè jẹ́ wípé kí wọ́n fojú àwọn aṣebi hàn. Ó fi kún wípé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò eléyìí tó dúró rẹ̀ báyìí ló ti wà níkàlẹ̀ lójú náà àti lè rí dájú wípé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà tó ń ti àwọn olùkọ́ wọn. Wáyé o, ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti pa láṣẹ fún àwọn olùkọ́ni níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jami lórí iṣẹ́ náà bẹ̀rẹ̀ láti òní lọ tí ṣe ọjọ́ kìíní oṣù kẹfà. Ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn ara ọ̀nà láti lè fẹ̀hónú hàn tako ọ̀rọ̀ ìjínigbé àwọn olùkọ́ni tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire ní agbègbè ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ bá gbàgbé ní ọjọ́ 15 oṣù tó kọjá yìí lọ́dún 2026 ta wà nínú ẹ̀ òun làwọn agbébọn dédé yàwọ iléèwé Baptist Nostrum Primary School ní Yàwọ́ta ní agbègbè ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì jí àwọn ènìyàn gbé tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn. Ìròyìn jẹ́ kóyè ní pé àwọn akẹ́kọ̀ọ́ bíi 39 tó ń ti àwọn olùkọ́ ní bíi 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lára àwọn ẹni tí wọ́n jí gbé níbi tí wọ́n ti jí ọ̀gá àgbà iléèwé náà gbé sá lọ. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà ló ti ṣàpèjúwe ìgbésẹ̀ bí wọ́n ti ṣe ṣe lálàyé wípé owó oṣù òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ ni wọ́n ń gbà lérò láti lè jẹ́ kó lọ bí 180,000 naira tí wọ́n sì ṣe lálàyé wípé ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tó ṣe wípé ó kù díẹ̀ káàtó àti wípé àwọn òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà ló yẹ kó máa gba 1,000,000 naira lóṣooṣù látàrí bí nǹkan ti ṣe báradọ́gba lásìkò tá a wà yìí. Agbẹnusọ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí Benson Upa ló fojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń fèsì sí ọ̀rọ̀ eléyìí tí alága ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq ń fi léde níbi tó ti ṣe lálàyé pé àwọn gómìnà ló ń gbà lérò báyìí láti lè jẹ́ kí owó oṣù òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ kó fò fẹ̀rẹ̀ sí 180,000 naira 100,000 naira. Abdulrasaq ṣe lálàyé pé àwọn ìjọba ìpínlẹ̀ ló ti ń gbé ìgbésẹ̀ báyìí lójú náà ti fi kunlókun fìgbà inú kan sọ̀jà pẹ̀lú ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pẹ̀lú àwọn egun ẹgbẹ́ òṣìṣẹ́ tọ̀rọ̀ kan lójú náà ti lè jẹ́ kí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ kú mọ́ mu lọ́kùn-ún-kúndùn. Ọ̀gágun ọmọ ogun ojú òfurufú nílẹ̀ yìí Air Marshal Kevin Anike ló ti ṣèkìlọ̀ fún àwọn ọ̀daràn ẹyẹ tí ń musàn tó ń ti àwọn agbébọn eléyìí tó ń domi àlàáfíà rú ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe lálàyé pé kò ní sí ibi à ń sá pamọ́ sí fún wọn níbi ikọ̀ ọmọ ogun ojú òfurufú ti ṣe tán báyìí láti gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ọ̀hún ló fi léde lásìkò ìgbà tó ń kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó wáyé fún àwọn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún tó sì ṣe lálàyé pé gbogbo ètò ló ti wà nílẹ̀ báyìí níbi tí ètò ti wáyé ní ìpínlẹ̀ Bauchi tó sì ṣe lálàyé pé iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ni kò ní tẹ̀tì báyìí láti pinwọ́ ìwà ọ̀daràn tó ń ti ìwà ìjínigbé eléyìí tó ti wá gògò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó sì lálàyé pé iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ni kò ní tẹ̀tì nínú ìsapá rẹ̀ lójú náà ti tẹ̀wájú láti gbé mú àgbéǹde bá àwọn ètò ọlọ́kan òjọ̀kan eléyìí tí ó pinwọ́ ìwà ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Wáyé o, olórí ọmọ ogun ilẹ̀ yìí nígbà kan rí General Tukur Buratai ló ti ṣe lálàyé pé ọ̀rọ̀ ètò ààbò làgbéǹde ń bá báyìí ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí àwọn ọmọ ogun ti ṣe ń pa kítímọ́lẹ̀ tí wọ́n sì ń gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò tó ń ti ìjínigbé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fi ojú ọ̀rọ̀ léde níbi ṣíṣe àmì ayẹyẹ ọdún 7 ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Buratai ló gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu tó ń ṣàpèjúwe ìgbésẹ̀ eléyìí tó gbé gẹ́gẹ́ bí eléyìí tó ti mú àgbéǹde tó ń ti fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ ètò ajé múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń ti dàgbàsókè rẹ̀. Ó ṣe lálàyé pé ìgbésẹ̀ yíyọ owó ìrànwọ́ orí epo bẹtiró tó fi mọ́ àwọn àtúntò míì òun ló jẹ́ kókó láti lè jẹ́ kí ọrọ̀ ajé Nàìjíríà kó tún fẹsẹ̀ rinlẹ̀ dáadáa sí i. Wáyé o,
àwọn aláṣẹ tọrọ kan láwọn pápá ọkọ òfurufú nílẹ Nàìjíríà eléyìí yọ pápákọ òfurufú Murtala Muhammed sílẹ ló ti ṣe lálàyé pé àwọn ti ń gbé ìgbésẹ eléyìí tó dúró rẹ báyìí lójú náà ti lè jẹ kí wọn máa ṣe àyẹwò tó lóòrìn fún àwọn tọrọ bákan lójú náà àti dènà ìtànkálẹ àrùn ẹbólà eléyìí tó ti búrẹkẹ báyìí lórílẹèdè Democratic Republic of Congo àwọn tọrọ kan eléyìí tó ń bójútó gbogbo pápákọ òfurufú lórílẹèdè Nàìjíríà ẹka ti ìpínlẹ Èkó ló ṣe lálàyé pé àwọn elétò ìlera o ni wọn ti gúnlẹ sáwọn pápákọ òfurufú báyìí eléyìí tí yóò máa ṣe ojúṣe wọn gẹgẹ bí ó ti yẹ kí wọn ṣe lójú náà ti lè jẹ kí wọn múra sílẹ tako ìtànkálẹ àrùn eléyìí tó ti búrẹkẹ lórílẹèdè Congo wọn sì lálàyé pé ètò náà ló wà lójú náà ti lè jẹ kí wọn pinwọ ọrọ àrùn ẹbólà eléyìí tó ti di tọrọ fọkalẹ báyìí tó ṣe lálàyé pé gbogbo àwọn tó bá gúnlẹ sílẹ yìí àtàwọn tó bá ń jáde ni wọn máa ṣe àyẹwò eléyìí tó bá lóòrìn fún ní pápákọ òfurufú náà wáyé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti ṣe lálàyé wípé wọ́n ti fìkìlì òfin gbé àwọn afurasí mẹ́fà báyìí ìyẹn ní ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí bí wọ́n ti ṣe lọ́wọ́ nínú owó tó ń lọ bí 1,111,000 owó náírà níbi wọ́n ti ṣe jí ọkọ̀ ńlá kan gbé báyìí àwọn afurasí ọ̀ ni wọ́n fẹ̀sùn kàn wípé ń ṣe ni wọ́n lọ́wọ́ nínú ìwà jìbìtì àti ṣíṣe owó eléyìí tí kò nínú ìwà jìbìtì níbi tí wọ́n ti ń tí wọ́n sì ni wọ́n ṣe lálàyé pé wọ́n gbé ọkọ̀ eléyìí tí owó rẹ̀ tó 1,190,000 náírà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ló ṣe lálàyé pé wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí náà àti pé ìwádìí ló ti ń tẹ̀ síwájú lọ́wọ́ tá a wà yìí ó ṣe lálàyé pé kété tí wọ́n bá ti ṣe ìwádìí tán òun ni wọ́n fojú àwọn afurasí ọ̀hún ba ilé-ẹjọ́ kí ìdájọ́ òdodo lè bá wà lórí ẹ̀ wáyé ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ eré ìdárayá lórílẹ̀èdè faransé ló ti farapa báyìí látàrí rògbòdìyàn eléyìí tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ àti àwọn ọlọ́pàá lẹ́yìn ìgbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù paris saint-germain tí wọ́n gba ìdíje ti uefa champions league tán níbi tí wọ́n ti fìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal àwọn tọrọ kan lórílẹ̀èdè faransé jẹ́kọ̀ yé ni pé àwọn olólùfẹ́ tó ń lọ bí 219 òun ni wọ́n farapa báyìí nínú ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó wáyé wọ́n sì lálàyé pé àwọn ikọ̀ ọlọ́pàá bíi 67 náà ló tún ní ìfarasìsí nínú ìṣẹ̀lẹ̀ wàhálà eléyìí tó wáyé náà ìròyìn jẹ́kọ̀ yé ni pé ogunlọ́gọ̀ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò òun ni wọ́n ti fi ṣọwọ́ sí tìbútòrò àwọn ìlú tó wà lórílẹ̀èdè faransé lójú náà ti lè jẹ́ kí àlàáfíà kójọba àti wípé kó mọ́ tún ṣe sí àkọlù kankan mọ́ ní olúlu orílẹ̀èdè náà ǹjẹ́ a ò ní rí ju báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní adéyẹmí làwà lólóòtú ìròyìn fọlájìn oyetayo ló mú wá sí ti ìgbọyìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ láṣẹ ìdùmàrè àsìkò àmójúbọ̀ ọ̀sùn tuntun yóò sàn wá láṣẹ ìdùmàrè ẹ kú ojúmọ́.

0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858. VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn kù.
1: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abà, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abà Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abà Mixure. Láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
3: Is this okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: àti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún
1: un. A gbọ́dọ̀ wá ohun tó jọ tó ṣe fún màmá o.
2: Ó yá sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrúkọ pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ajọ ẹbí.
3: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àrókọ bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ó wá ṣèwọ̀ kéèyàn ó jẹun yóò bámú bámú tán sọ̀pà kọ́ lù kẹ́ pé tàgbẹ̀ báwo. Àgbẹ̀ ní ń bọ́ tọba ti jòyè ó sì yẹ ká mọ́rọ̀ àgbẹ̀ ní kókó. Orí bẹ́ẹ̀ la ṣe wá gbé tó kẹ́ kalẹ̀ báyìí. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pè é láti mọ fi tó àwọn àgbẹ̀ sí ọ̀nà tá a lè gbà ṣe sí àgbẹ̀ wa kéré ó sì lè jẹ́ tiwa rẹpẹtẹ. Bá jùlọ àwọn àgbẹ̀ oníkòkó. Ṣé bẹ́ẹ̀ rán tí kòkó fojú wa rí lọ́dún tó kọjá. 2024 fayọ̀ dùnú sí ìlú 2025 sì gbà padà. Igi òṣojú lówó kòkó mọ́ kòkó kọ̀kòtà. Ó wá kẹni tí ó rán mọ ròdì ẹmu torí owó kòkó tó já wálẹ̀. Èsì o. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jìnà ẹ̀jẹ̀ ló ń gbà ó jàre. Ohun tó ṣokùnfà gbogbo àwọn nǹkan wọ̀nyí la wá ṣe tán àti máa mọ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì báyìí o. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Gbogbo ọjọ́ Friday ni ó mọ wáyé. Bẹ̀rẹ̀ látago 5 sáago 5 àbọ̀ rọ̀lẹ́. Lórí ìkànnì tá a wà yìí. Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn yìí ni ó wà níkàlẹ̀ láti mọ tọ́ wa sọ́nà nípa bá ti ṣe dáadáa. Ẹ mọ̀ gbàgbé o. Aago 5 sáago 5 àbọ̀ rọ̀lẹ́ gbogbo ọjọ́ Friday ni ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Iléeṣẹ́ Sunbet Global Concept ló ṣagbátẹrù ẹ̀.
4: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
5: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
6: Auntie, you are enjoying oh, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
7: Jesty Fizz? I never leave home without it.
8: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
9: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
10: Màámi.
9: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
10: yìí. Hypo kẹ̀.
9: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
11: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
0: Ẹkú ilé gbogbo ọmọ ajíroko àrókọ bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wàá kó àmójúbà kẹ́míkà Blue Bolt yó. Ajẹ́bí ìdóògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápákú ìrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ́yìn tìlò síbẹ̀ ti tá kò ta ìlú kò lógbò bá ń kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láìmọ́ ṣe. Ẹ̀kún ọkọ kòrìkòrì Blue Bolt ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní Blue Bolt á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí Blue Bolt ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so gìnwìnì bí àtẹ ìlẹ̀kẹ̀. Kíákíá ni iṣẹ́ Blue Bolt yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbò bo kòkó yín fọjọ́ pípẹ́. Iléeṣẹ́ Wacot Limited ń lòpọ̀ pọ̀ fáwọn àgbẹ̀ oníkòkó tí kòrìkòrì ń dà láàmú. Ìṣọwọ́ ti iṣẹ́ Blue Bolt kọjá adanwò kọjá bẹ́ẹ̀. Àjọ Cocoa Research Institute of Nigeria ti gbé ìyẹ̀wò owó tó jàn lóǹtẹ̀gbà. Ẹ lè ríra ní gbogbo ilé ìtajà tó ń ta ojúlówó oògùn kòrìkòrì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Kẹ́míkà Blue Bolt ni ẹ béèrè fún kí kòrìkòrì ó dágbére fóko yín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0811-891-0336 tàbí 0811-891-0234. Blue Bolt, ẹkún ọkọ kòrìkòrì dé. Ẹ kú oríire gbogbo ọmọ ajíroko.
12: Don't get to make fun of our tooth gap. Let's have a talk.

0: Potato? Wait, you mean you haven't heard? Domino's and Cold Stone Mega Week is here, and this is not your regular kind of offer. We're talking your favorite hot fresh pizzas, now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments. Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This Mega Week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-888-8999 and order now. Mega Week. Indulge your cravings.
1: Àtiké kan nílé ẹ̀kọ́ gíga ti di ìrọ̀rùn ní iléèwé Poji College of Air Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí Diploma? Má làgùnjì lọ, máa bọ̀ ní Poji College of Air Technology. Wọ́n sì kalẹ̀ sí Òkè Mosu, Òkè Ẹ̀rì, Ìjẹ̀bú-òde, Ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà kíní láti jẹ́ kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga yìí. Òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credit ní Math, English, Chemistry, Biology àti Physics. Bí ó jẹ́ pé o ti mú ilé ẹ̀kọ́ gíga mi, tó sì ní 100 mark yẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wùn láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Air Technology ṣe ayò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
2: Pharmacy Technician,
1: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND láláì gbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. 1,000 péré ni owó fọ́ọ̀mù wọn ₦10,000 tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìsirú ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 070-6302-0308. Ilé ẹ̀kọ́ Poji College of Air Technology, ìpéwájú ni wà.
3: Ọlọ́run bàbá lọ́la ó sùn, ààyè ló wá títí dòní.
4: Ọlọ́run Apọ́stẹ́lì Joseph Ayọ̀ Babalọ́lá wà láàyè síbẹ̀ tó ń dábìrà nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù tó ń wáyé nínú ìjọ CAC Òkè Iyin Ògo Olúwa Zona Headquarters Ìdímí Lókun Street Lákùrẹ́. Gbogbo ọjọ́ Monday sí Wednesday àkọ́kọ́ nínú oṣù ló ń wáyé. O yá ní wìtìwìtì, kí ni ìṣòro rẹ? Ṣé ìyàgànde, ègún àbí èpè ìdílé, àìní, àlákàlà, àìsàn ọjọ́ pípẹ́? Jésù tó la ojú Bátímẹ́ù tó wo obìnrin onísun ẹ̀jẹ̀ sàn tó jí òkú Lásàrù dìde, ó ti ṣetán láti dá sí ọ̀rọ̀ rẹ̀. Tìrẹ náà ò ní ṣòro ṣe. Ọjọ́ Monday sí Wednesday àkọ́kọ́ lóṣooṣù ní o. Oṣù yìí á tún lágbára inú ilé ìjọsìn ìjọ Apọ́stẹ́lì ti Kristi CAC Òkè Iyin Ògo Olúwa Zona Headquarters Ìdímí Lókun Street nílùú Àkúrẹ́ ló ti ń wáyé. Aago márùn-ún ni sọ́jí sì ń bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ àtiríjú Ọlọ́run lọ́lọ́run máa lò.
5: Pastor Timothy Taiwo Babalọla,
4: alábòjútó ẹkùn Ògo Olúwa, Pastor Gideon Obiwale, alábòjútó Odùbánjọ Region. Àsìkò ìyanu rẹ̀ ti tó. Ìgbìmọ̀ ìjọ CAC Òkè Iyin ló ń kéde.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
1: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
3: People get to make fun of our tooth gap. Let's have a talk.

0: 3-in-1 ó mímí kọlọ́kù kò fi kun.
1: Kíbo Gary Mix.
2: Àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òrùn sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
4: Tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ma ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
6: Number one radio. Adaba FM.
7: Adaba FM.
6: 88.9. Akure.
7: Akure.
8: Hey.
7: aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin la nfa ni ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba ma nipa awon nkan tin lo eyan kan ma padanu awon nfa ni loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan awon so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
8: e ku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba
7: okay.
8: Ti a mo si CDK CD CA RE application ni je pe ti e ba ti ni ori phone yin en ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
7: gas
8: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe
7: te
8: de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
7: kini o ko ma se pe fe gbe won ma ra
8: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
7: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
8: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ba ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa ni yen sa
7: ikini idi ti e fi se ba n pe kawo yen kokko san le die de to di pe egbe oja fun
8: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
7: eleyi
8: yo le mo san wo lo to ti olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
7: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le era fun
8: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
7: nibo ni office yin
9: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
8: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
10: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
8: e ṣeun olotu
7: oro le ti gbọ lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le ba de ti oni dukia
11: ore wa kin lo ni to roju koko bayi
12: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni o ni gbogbo abo odana wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti de

0: kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: bá ti rántí àwọn tí ń bẹ̀ láyé ká tún máa rántí àwọn ẹni rere tó ti sùn nínú olúwa lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún 2018 mọ̀nàmọ́ná sojú ọ̀run gẹ̀rúgẹ̀rú lọ́jọ́ náà ni olóyè samuel ọláwọlé kútẹ̀lú jp sàsẹ́rẹ́ ọ̀fọ̀ kọjá nígbà ayé wọn sùn nínú olúwa ẹ jẹ́ ká ṣèdárò àti ìrántí bàbá ọmọ tòótọ́ àti olóyè pàtàkì yìí ní kàrí àkókò lónìí gan ló pe ọdún mẹ́jọ gbáko tí ṣe samuel ọláwọlé kútẹ̀lú jp rọrùn àrèmábọ̀ torí àwọn ẹ̀kọ́ ìlànà ìgbàgbọ́ àti àwọn ohun-mánigbàgbé tí ẹgbẹ́lẹ̀ ayé ṣe làwa ọmọ àwọn ìyàwó ẹbí ìjọ cac òkè ayọ̀ àti ọ̀kọjà community fi ń ṣèrántí yín lónìí ta ó sì máa ṣèrántí yín títí láéláé olóyè samuel ọláwálé kútẹ̀lú ń bí ìwọ ni wọ́n ń kì ní sàsẹ́rẹ́ ọba oyè ọmọ olókè méjì takọtabo ọmọ òkọ́lé ìtùkọ́lé ìbọn ọmọ oníjẹ àró ògùrò bẹ́ẹ̀ ọmọ òkọ́lé tọ́kọ́ọ̀sì gbọ́ọ̀rọ̀ ọ̀gbẹ́ni lẹ́kàn kútẹ̀lú ni olùkéde lórúkọ gbogbo ọmọ ọmọ ẹbí olóyè samuel ọláwálé kútẹ̀lú jp wọ́n wá ní
1: òṣùpá sídìkì ẹ̀ láyé lọ sídìkì ẹ̀ láyé lọ sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé lọ ogun mẹ́ta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé lọ sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé lọ. kọ́ńtò bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ń ta automobiles oríṣiríṣi nǹkan ló ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowó kọ́kọ́ sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
2: James. Waiting my eyes they see for your house. Brand new generator, solar power system, the freezer. Hey! Are you the talk say money no day to finish this project? Why you they play me now?
3: Sure. My brother, I no play you. All brand new electronics which they see for my house. Now Retida Property Enterprise Limited they do am.
4: Yes, so now so Retida Property Enterprise don't bring out come on. Buy now and pay later on top any electronics where you want. Only 40% of the money you go pay, and you go to pay the rest more small. Any electronics like deep freezer, TV, fridge, solar system, air conditioner, kitchen equipment, generator, etc. Then this buy now and pay later don't they go for Retida? The office stand up for No. 39 Odukoyi Street for Mominsheun Trading Stores Akure. You fit talk or message them on the WhatsApp 08061931283. Now rated that talk and say pay beat by beat, no pressure.
5: It's okay to make fun of our two gaps. Let's have a talk.

0: Life is good on Adaba FM.
1: Inú ẹbí àti ọmọ kákàdàn kò bẹ ti túnra tó lòdòdó. Èyí ò pé ọdún kan ó ní yí báwa Adédayọ̀ Adédàpọ̀ Ọbadáyé kú lọ́wọ́ gbọ̀n ìyá sí wọn náà. Ẹ̀yin kò lo ọdún mẹ́tàdínláàádọ́rin alẹ̀dáyé ọjọ́ kínní oṣù kẹfà ọdún yìí. Ó pọ́dún kan ló ti káwọ́ wa sálẹ̀. Igedọjọ́ ọdún gede ohun gede ọmọ àtẹ̀bí àka túnra tiẹ̀ ibà Fẹ́mi ibà Kúnlé. Ẹsẹ̀ náà yà gbàgbé ohun gede lu ka yóò ti ṣe alẹ̀dáyé. Ọ̀nà yóò gbọ́sẹ̀ wálé ohun àmẹ́wò. Ọjọ́ kínní oṣù kẹfà ọdún 2025 fún Dàbàna. Ibáwa Adédayọ̀ Adédàpọ̀ Ọbadáyé mímí gbẹ̀yìn. Ògbò ó ti yá pọ́dún kan yóò káwọ́ wa sálẹ̀. Àtọ́pẹ́ wọn lọ́rọ̀ fi eyín ẹ̀ ranù àti kò ó ti gbà yìí. Túbọ̀ ká gbórí láyà olùgbàlà títí dọ̀jọ́ yà á pàdé. Yèmà ní sun yàyà wa. Àwa mọ̀ ẹ́ Fẹ́mi àti Kúnlé Ọbadáyé àtàbúrò ẹ̀ mo dúpẹ́ Ògúnmọ́lá Chuyì AK.

0: ọlọ́pàá nípínlẹ̀ Ondo lọ́tifikẹ́lẹ̀ òfin gbé àwọn afurasí mẹ́fà lórí ẹ̀sùn ìpaṣípayọ ní bí wọ́n ṣe mú ẹrù ẹlẹ́rù tó jẹ́ odidi ọkọ̀ àjàgbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jẹ́ olówó ńlá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lu tàlẹ́tì owó rẹ̀ tó 1,190,000 naira. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh bó ṣe sọ lójú egun ọ̀rọ̀ inú àtẹ̀jáde tó ta rìsítà lánàá ọjọ́ Àìkú ni ló ṣàlàyé pé àwọn afurasí ọ̀hún ni Adéọlá Kọ́láwọlé ẹni ọdún 84, Alhaji Gani Bello ẹni ọdún 73, Ọládọjà Kim 54, Wasiu Adigun 75, Asis Yusuf 59, àti Ojúmúdàṣírò ẹni 40. Agbẹnusọ ọ̀hún wá ṣàlàyé wípé àwọn wọ̀nyí iná fi kélé òfin gbé òun nílùú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ìfimúfilẹ̀ àti ìwádìí léyìí tí àjọ ọlọ́pàá láti àgọ́ Fágùn tí wọ́n ṣe. Jimoh ló ṣe àlàyé pé ẹjọ́ ọ̀hún iná fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tí a wà nù rẹ̀ láti ọwọ́ olùgbé àdúgbò Ayégúnlẹ̀ nílùú Ondo lè tó pe orúkọ ara ní Paul Adéremi tí ó sì kan kẹ̀kẹ́ wípé ńṣe lòún ra ọkọ̀ jọlọjọlọ tí ó mọ̀ ń gbé katakata pẹ̀lú ọkọ̀ akóyọyọ àti ọkọ̀ kékeré kan tí wọ́n fi ń kẹ́rù léyìí tí gbogbo rẹ̀ jẹ́ 1,180,000 naira ní oṣù karùn-ún ọdún tí ó kọjá tí òun sì fi ọkàn tán ẹni tí ó jẹ́ olórí àwọn afurasí náà ẹni Kọ́láwọlé lábẹ́ àṣẹ títọwọ́bọ̀wé. Ó wá ṣe àlàyé wípé nígbẹ̀yìngbẹ́yìn ní ọjọ́ 13 oṣù karùn-ún ọdún tí a wà nù rẹ̀ yìí ni ó sọ wípé ọkọ̀ náà ni wọ́n ti lù tà ní gbàǹjo láì jẹ́ kóun mọ̀ láì buwọ́lù láì sì mún kóun nípa rẹ̀ kó tó di pé òun mú ẹjọ́ òun wá sí àgọ́ ọlọ́pàá. Ẹni tó mẹ́sùn wá ọ̀hún ló sọ pé ọjọ́ 13 oṣù karùn-ún ọdún tá a wà nù tó mọ̀ wípé ọkọ̀ náà ti lù ní gbàǹjo láì mọ̀ sí láì jẹ́ wípé òun gbọ́ nípa rẹ̀ nígbà tó yẹ pé ọ̀rọ̀ ọ̀hún lé ó gbórun lójú rẹ̀ o léyìí tó jẹ́ tètè mú wá sí ọ̀dọ̀ àjọ ọlọ́pàá ni mo ṣe ń tẹ́wọ́ gba ìròyìn ọ̀hún. Bẹ́ẹ̀ gẹ́ ni àwọn ọlọ́pàá náà bẹ̀rẹ̀ ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ni Jimoh ṣe àlàyé o. Ó wá fi kún wípé bọ́n ṣe fi kélé òfin gbé ẹni tó jẹ́ baálé àwọn afurasí ọ̀hún ni ló mọ̀ mú kí wọ́n lapa rere ṣe àṣeyọrí nínú ìwádìí tí wọ́n ṣe léyìí tó fi jẹ́wọ́ pé lóòótọ́ lòun ti lu ọkọ̀ náà tà sí ìlú Ìbàdàn fún àwọn afurasí kan. Jimoh wá tẹ̀síwájú ó ní pẹ̀lú bọ́n ṣe gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ni ẹni tí ó jẹ́ olórí àwọn afurasí náà Adéọlá Kọ́láwọlé ọ̀hún tí wọ́n fi kélé òfin gbé léyìí tó sì sọ àwọn ọ̀rọ̀ tí ó nípọn àti èyí tí ó tọ́ ọlọ́pàá sọ́nà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó sọ fún wọn. Bẹ́ẹ̀ ni ó sọ wípé lóòótọ́ ni lòun ta ọkọ̀ náà fún Alhaji Gani Bello nílùú Ìbàdàn. Tẹ bá fẹ́ kàyíkù ẹ má ṣàkiri o, ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: látàrí bó ṣe jẹ́ pé àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni bí wọ́n ti ṣe wà ní akóló àwọn ajínigbé ọ̀hún títí di àsìkò yìí tí wọ́n ti rí wọn gbà padà wálé. Ní báyìí o, ẹgbẹ́ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti wá pa á láṣẹ fún gbogbo àwọn olùkọ́ èyí ti ń bẹ ní gbogbo àwọn iléèwé tí ó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n má ṣe lọ sí ibi iṣẹ́ o, bẹ̀rẹ̀ láti òní òde yìí tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà yìí. Èyí ló wáyè látàrí bó ṣe jẹ́ pé wọ́n jí àwọn ọmọléèwé òun àti àwọn olùkọ́ wọn gbé ìyẹn ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tí a wà yìí tó sì jẹ́ pé láti ìgbà náà ni wọn àti rí wọn gbà padà wálé. Ẹ rántí wípé àwọn ọmọ 39 ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n jí kó pẹ̀lú àwọn olùkọ́ wọn méje níbi tí ọ̀gá àgbà iléèwé ọ̀hún ìyẹn arábìnrin Rachel Alamu tó wà tó sì jẹ́ pé lára wọn ni wọ́n ti pa àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí o, ẹgbẹ́ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè ni wọ́n ti wá sọ pé gbẹ́ngbẹ́ ni àwọn wà lẹ́yìn àwọn olùkọ́ náà láti pé kí wọ́n lè rí ẹ̀tọ́ wọn gbà kí wọ́n bá lè yọ̀ọ̀da wọn. Kọ́dà wọ́n tún wá sọ fún gbogbo àwọn ẹ̀ka wọn èyí ti ń bẹ ní gbogbo ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí pé tó bá ti di ní ọ̀la òde yìí tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún yìí kí gbogbo wọn pátá kí wọ́n bọ́ síta o láti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú àtìlẹyìn hàn wípé àwọn fẹ́ láti pé kí wọ́n lè yọ̀ọ̀da àwọn akẹgbẹ́ wọn láì sí nǹkan kan tó fara gún wọn. Nítorí náà ní ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ ọ̀hún ìyẹn Audu Amba lo fi eleyi lede lana ode yi to si so pe bere lati oni ode yi ni gbogbo eto yo bere si ni to ti won yo ri daju pe awon ti won je oluko ni ipile oyo won lo si enu ise won to ba si tun di ola ti gbogbo won pata ni gbogbo ipinle papa julo ni awon olu ilu ipile kokan ti won yo se iwode ifi ifi atileyin won ha si awon oluko ohun e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere
2: asiko matito oye ta pe se agbe laruge
3: iroyin ayo re fun gbogbo agbe to ba fe fi ero katakata dako lopo yanturu ile ise adema nigeria limited ti ra katakata tutu hanrun ti o ma ba yin san oko gba oko ti o si ma ba yin koko yin bi e si fe ko awon ire oko yin wale katakata wa yo ba yin ko owo poku ni adema nigeria limited ma gbe katakata na fun yin ko sibi ti e wa jake jado ipinle ondo ati gbogbo ipinle to wa nile nigeria patapo ti katakata wa ko le de otun otun ni o e ma bo nile epo cornell lori ta danjuma lona ondo lakure ke wa buku katakata wa fekunre re alaye e pe ero ibanisoro yi 0803 397 0484 ati 0703 346 2894 ile epo cornell lori ta danjuma lona ondo lakure ni booking office wa wa o igbimo isakoso adema nigeria limited ni olukede
4: tu ti de wo okunrin pataki ni
5: ari ro ala ofiri baji gan ofiri baji gbo atoki atoki
4: e ti e bere pe tani mo tun ki
5: yesu ni
4: igba ta gbele lowo o gbodo fun awo ta ba gbele lowo ki faya
5: e wa foro yin lo yesu olugbala
4: the right hand of god miracle ministry
5: ti amosi ni oruko yesu
4: ni jegele last bus stop ado road akure
5: gbogbo tuesday le to ba mi se
4: the 9 to 11 a.m.
5: gbogbo wednesday si ni bus inu ogo tutun
4: at ijoka odopo labe mango
5: gbogbo
4: I disagree. Mi o farama.
5: Every Saturday,
4: ile to operation go for maximum.
5: Ni biti kalu kuti ma beri gugun to ban felo do lugala.
4: Isoro to ba dem ba ni debi oni ba ni pada lole mo.
5: Ogbo taja fatura jaguni.
4: Prophet Alfred Shitu.
5: I wish I Jesus fun ara e.
4: Oni o ma fi ara ba ti gan wa adura kanka kanka ribiti ribiti gbengbe gbengbe.
5: Ti o ma fi die the twide.
4: Ti gbogbo ogun eso atawon olubasisepo re yo si ma gbe no danu.
5: E pe prophet 0806 671 7744
4: and I'm busy to what you
5: God bless you as you come.
1: Osuba sidike laye nlo sidike laye nlo sandi adie la won ma tun se sidike laye nlo ogun mata logbo ko mara lawin o pada ti dopin santagbara ka son yoku leta sidike laye nlo santagbara ka son yoku leta sidike laye nlo ko to ba ti fara to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba si dikie wahala lo do won a ma fun lo die die o so osu ni fun ise osu ose ose foloja ose e le so osu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa so de daji 50% wa gboja yin fun yin ma so ku die die
6: o si
1: owo ele lori e o zero interest ni won fo ko won si lori e le download app yi lori app store
7: jimi gbe yi to waye ni ipile oyo ni are bola ahmed tinubu lo ti pase o to si ti fowo si wi pe ki won gbe ki awon ti won yo je asogbo tin lo si nkan bi egberun kan ki won di gbigbe kale o won ni eyi ni won yo se lati le ri pe won wa gbogbo ona lati pe ki won le gba awon omo ti won jigbe to fi mo awon oluko won yan pada wale ogba be ni are bola ahmed tinubu lo ti wa gbe ko alagbara kan kale o le to je pe won yo lo si awon ilu ibi ti won ti gi awon omo ati awon oluko na gbe eni ti se olori awon osise se are bola ahmed tinubu iyen femi gbajabi amila lo le waju iko na le ti eni ti se oludamoran lori oro abo nile yi nuru ribadu ati oga agba olopa tude disu to fi mo oga alabo ile yi christopher musa ati minister to wa fun ohun amusagbara joseph tegbe ati olubanidaran pataki si are lori oro to ni se pelu ibara ilu soro sunday dare ni gbogbo won ni won ma lo be o gẹgẹ bi won se so won ni are bola ahmed tinubu nlo pase wipe ki won lo be ki won wo gbogbo bi nkan se ri ati pe ki won wo gbogbo ona ti won yo gba lati le ri daju pe gbogbo awon omo ati oluko yi ti won benbe ni patapata ni won ri gba pada wale o e wo e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere
0: biodun
7: kayode
0: ajo olopa nipile sanfara nu se be ran afurasi agbebon sise laabi kan lorun osan gangan ninu awon iko agbesun mi tan si bi ta ko fi gbe meta miran lasiko igba ti won doju oruko awon kolon sitin lage sare dana ni kasuandaji nijoba ibile kaurana muda nipile ohun ton se be ri obijibiti awon kan jaogun ati awon kan miran leyi ti o le ran lorun osan gangan gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà yazid abubakar lè tó kọ̀rọ̀ kẹ́kẹ́ lánàá ọjọ́ àìkú wípé wọ́n ṣe àṣeyọrí ọ̀hún nígbàtí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbójú agan sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn káàkiri òru àti bo ìpínlẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wá sọ wípé àjọ ọlọ́pàá náà ná fi takò òfin gbé àlébà ogo bahago azan dakure leyi ti o wa lati kasuandaji ati dairu lawa nibi ti awon olopa ti won ti se ise akoni ohun ajado lo wa ka ipin ni ojo kokandilogbon osu karun odun ti a wa nu re ni ajo olopa leyi ti won ku gire down si gbigbogun ti iwa odaran ina gbe igbese lori iroyin to te won lo wa ti finfinle le ti won fi se asori ati fi kile ofi gbe awon agbebon korun sise laabi leyi ti won si se be ti won seru balu ni agbegbe kasuandaji nijoba ibile kaurana amuda gẹgẹ bó ṣe ṣe àlàyé ní àwọn ọhún inú ti wà lójú òpó àwọn àwọn tipẹtipẹ tí àwọn ọlọpàá sì ti ń dọdẹ wọn lè tí wọn náà ń lọwọ lẹsẹ nínú onírúurú ìwà ọdaràn ní agbègbè ọhún ìwádìí tí wọn ṣe ṣáájú ló fi hàn wípé àwọn afurasí ọhún wà lára àwọn ikọ agbébọn ṣiṣẹ láabi léyìí tí wọn sọ pé àlì bahago ni ó ṣáájú wọn tó sì jẹ wípé gbogbo okùn ìtàkùn tó ságbe ló ṣe légede wọn mọ onírúurú ìwà ọdaràn tó ń wáyé ní agbègbè ọhún o lásìkò ìgbà táwọn ọlọpàá ń ṣe iṣẹ náà èèkan lára àwọn aṣèrùbàlú ọhún ni ikú ṣe bẹẹ ra lọwọ mú tó sì fa lọ sóde ọrun nígbà tí àwọn mẹta tí ó jẹ àfúrásí tí wọn ṣe bẹẹ tí wọn mú wọn látàrí bí wọn ṣe lọ tú ilé wọn yẹbẹyẹbẹ náà fi ẹ̀sùn kan pé ẹni tó jẹ́ olórí wọn bahago ọ̀hún ni wọ́n rí ìbọn pump action gbọ̀rọ̀ kan wọ́n sì rí ìbọn bàrẹ̀ lẹ́nu kan àti ìbọn gbọ̀rọ̀ g3 tó jẹ́ àgbélẹ̀rọ kan bẹ́ẹ̀ náà rí ìbọn ṣakabula méjì wọ́n sì rí ọta mẹ́rin tó jẹ́ 7.62mm léyìí tí wọn ò tí lò rárá lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ kẹ̀nà tún rí cartridge léyìí tí ìbọn pump action náà tó lò mẹ́sàn-án bẹ́ẹ̀ ni wọ́n rí mámú gàrí tí àwọn ọlọ́pàá tó ń lò tó jẹ́ onírin ìkan lára ìbọn ìbílẹ̀ àgbélẹ̀rọ léyìí tó jẹ́ alámúléwọ́ wọ́n tún rí lọ́wọ́ rẹ̀ náà àti alùpùpù mẹ́ta tó jẹ́ bọ́ksà pẹ̀lú àpò akọ́tasí léyìí tó jẹ́ ti àgbélẹ̀rọ àwọn afurasí ọ̀hún lọ́wọ́lọ́wọ́ náà ti wà lákọlò ọlọ́pàá tí ìwádìí tó sì ń tẹ̀síwájú o láti rá àwọn tó kù tó jẹ́ àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ láàbí ọ̀hún léyìí tán ti na pápábora láti rá wọn mú kí wọ́n sì túbọ̀ lè gba gbogbo àwọn ẹrù àlùsí léyìí tí ń bẹ lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Zamfara ń lọ́wọ́ fọwọ́ gbáyà wípé àwọn ti dúró déédéé o láti gbójú agan sí gbogbo ìwà ọ̀daràn àti àwọn oníwà ọ̀daràn o tí wọ́n sì rí dájú pé ààbò tó dájú àti lórí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ni àwọn mú lọ́kùnkúndùn bẹ́ẹ̀ náà gbogbo àwọn aráàlú láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti máa fún wọn ní ìròyìn tó gíríkì tó jẹ́ ojúlówó ní ìgbàdégbà láti lè ṣe ìrànlọ́wọ́ kí wọ́n ba lè gbógun ti ìwà ọ̀daràn ni àtẹ̀jáde ọ̀hún ló sọ ẹ wò tẹ bá fẹ́ kàyókù ẹ mọ́ sákiri o ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
7: Káyọ̀dé
0: bí ọdún
7: pẹ̀lú bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi gẹ́gẹ́ bí ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ni Peter Obi ló mọ̀ sọ̀rọ̀ mo gbọ́ mo gbà rẹ̀ nínú àtẹ̀jáde yìí tó wá fi léde lánàá ló ti wá sọ ó ní ṣé ẹ rí Senator Rabiu Kwankwaso òun gan ni òun yàn gẹ́gẹ́ bí igbákejì òun ó lóun sì fẹ́ kí gbogbo àwọn èèyàn ó mọ̀ pé kì í ṣe pé bóyá ò bẹ̀ lásán-làsán ni Rabiu Kwankwaso ó ní bóun ṣe jẹ́ àdán ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Rabiu Kwankwaso náà yóò jẹ́ àdán o ó ní kì í ṣe pé tá a bá sọ pé bóyá tá a bá rígun a máa fòun bẹ̀sẹ̀ bọ ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá ó ní pẹ̀lú bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé gbẹ̀wù dání lásán-làsán ni Rabiu Kwankwaso yóò jẹ́ nínú ìṣèjọba òun ó ní kò ní rí bẹ́ẹ̀ rárá o ó ní àtàwọn méjèèjì ó ní kò sóò bẹ̀ kankan nínú wọn o ó ní gbogbo wọn ni wọn yóò jọ ṣiṣẹ́ papọ̀ láì sí nǹkan kan tó faragun láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tẹ̀síwájú ìyẹn tí wọ́n bá dìbò yàn wọ́n ni odun 2027 obi tu tesiwaju ninu re oni ta ba wo gbogbo nkan tin lo ni orilede yi bayi o lo nilo adare yi to je pe o le je ki irepo wa to le mu oro abo ni okukudun to si le je ki oro aje wa ko le ru gogo si daada ni orilede yi oni gbogbo eyi lo nbo lati pe ko won wa se o lohun wa sin orilede baba oni ti won ba ti le dibo yan ohun oni ki se pe boya ohun kan ma wa nbe lati pe ko won o fe kete sa o wa soro oni se ri oni orilede Nigeria tutun n lo fe je ko waye lati ko to n ba fe se ijoba o oni nitori na atun o ati ko akwa so o lawon mejeje ni yo jo se ijoba on lai se pe boya oun yen nikankan oun yan ni po si o oni oun ti setan lati le ri daju pe orilede Nigeria o gudo pada si ibi to je pe o ti wa tele nibi to je ile ogbon ile oye ile omo ni o je o ati ile to je pe o n so fun wara ati fun oyin e wo e koja lo sinu iwe iroyin punch Keloka, lekunere.
0: No.
7: Kayode.
0: Omogun orile meji leyi ti won sise pelu 63 brigade ni ile ise ologun ti orile ede yi na ti padanu emi won ninu ijaba oko to aye ni ijoba ibile Gusu Osimile ni ipele Delta. Gege bi lo ituro re gbajo awako oko ti o se be ti o ni ijaba ohun lowo lowo lotu alabe iwadi to lorin o nigba ti won so pe won se ayewo si ina won si ri pe egbogi oloro eni o wa ninu re to mu yo ba mu gege bi bo se tari le sita loju ope ro kari jara ese en to mu jule da oro abuzu mo se alaye re lekunrere zagazula makama on lo so pe iroyin lati odo awon ologun on lo kan keke pe sele on lo sele ni ogbonjo osu karun odun ti a wa ni popona 74 ni ijoba ibile Osimile le ti o mu ki awon ologun ki won tete kugiri si oro na nigba ti won gbo iroyin nipa ijamba ohun oni saju iwadi ti won se lo fi pe awon ologun meji ohun eni won ririn ajo lori alukupo ko to di pe oko na to lo kolu won oni awon mejeje ohun ni won tete gbe won gbe lo si ile iwosan 63 brigade lati le je ki won tete gba itoju ṣugbọn o ṣe ni laanu o pe awon ologun mejeje ohun bi won ṣe n de ile iwosan ti won ye ohun wo ni dokita ti o wa lenu ise so pe elemi ti gba lowo won latari isele ohun ni awon eso alabo na fi kele ofi gbe awako na leyi ti o fi okoko lu awon ologun ohun gege bi ni se wa se alaye afurasi ohun ni won gbe lo ti won si lo se ayewo si leyi to je pe ise ni gbogbo ara re tan na yanran yanran lori mimu egbogi loro igbo ati egbogi loro okoke yo bamu ni makama ohun lo mo se alaye awako oko ohun ni won ti fale 63 Provost Company lowo lati le je ki won se iwadi ki won si gbe igbese leyi to ba kan lori oro re ni tesiwaju oku awon omo ologun ohun ina ti gbe si ile poku pamo si ti ile iwosan akosemose ti asaba lati le je ki gbogbo eto to ku ki won bere si ni se lori won nigbati awon eni oro kan won je alase apase ti won ti bere iwadi lori oro ohun lati mo bi isu oro ohun se ku bi obe bi o se be lori ijamba na ni makama ohun lo se alaye te ba fe ka yuku iwe iroyin Daily Post iwe iroyin Punch atan iwe iroyin mi to jade loni ni ke na wo mu
7: kayade
0: bi odun
7: minister to wa fo olu ilu le wa yen son weekend lo mo ti so oni se ri oni gbogbo awon egbe oselu bi merin ni won parapo ti won je Rainbow Coalition o le to je pe ninu awon ti won je omo egbe yi gan ni won ti ma yan eni gan ti yo je omo oye won si ipo are si ipo gomina ninu egbe oselu mere ni ohun gege bo se so oni se ri o lohun ti n gbo o le ti opolopo awon eyan ti won so kaakiri pe awon lagbara abi awon ni nkankan oni eni keni ti Rainbow Coalition to ba ti le fakale ohun gan ni yo jawe olubori o o lawon mererin iyen egbe oselu mererin ni won si n foro jewo laarin ara won oni tori oni ta ba so pe ka ma se alakale re o lawon egbe oselu mererin le to je pe won parapo ti won so pe won ma fa omo oye kale ni egbe oselu PDP wa ibe ni egbe oselu APC wa ibe ni egbe oselu Labour wa bakan na ni egbe oselu Action Alliance ni lo wa ninu won o oni se si ri awon egbe ikokan ni awon na ni won ti ni omo oye le to je pe won ti jawe olubori ninu egbe oselu won kokan oni sugbon gbogbo won ni yo parapo ti won yo wa so pe oda se omo oye to jade lati ninu egbe oselu PDP ni tabi to jade ninu egbe oselu APC abi ti Labour ni tabi ti Action Alliance ni onigba ti gbogbo won ti won ba jo forikori ti won fi mo ko won oni ibe ni won yo ti wa yan enikan dondo inú ẹgbẹ́ òṣèlú yòówù tí ó bá ti lè wá tí wọn yóò sì gbé kalẹ̀. Ó ní ṣùgbọ́n kinní kan tó ń fẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni gbogbo wọn máa ṣe àtìlẹyìn fún o láti pé kó lè padà jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ yìí tó máa wáyé lọ́dún 2027. Ó ní torí náà kíkú ilé ó yá gbọ́ kó lọ sọ fún toko àti pé ẹni tí ò bá tì mọ̀ kó lọ mọ́ o ó lẹ́nikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ jèèyàn tàbó fẹ́ dé ipò kankan ní orílẹ̀-èdè yìí àyàfi kó yá darapọ̀ mọ́ ẹgbẹ́ rainbow yìí o ó ní tí ò bá darapọ̀ mọ́ onírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó kàn ta ara rẹ̀ jẹ ni ó ní sẹ́ẹ̀ sì rí ètò ìdìbò sí ipò ààrẹ yìí tó máa wáyé lọ́dún 2027 ni ó ní àfẹn tó bá máa parọ́ ó ní sẹ́ẹ̀ rí Atiku Abubakar tẹ́ rí ni ó ní kò tiẹ̀ lè ní ìdámẹ́wàá ìbò nínú gbogbo ìbò èyí tó jẹ́ pé ó mọ wá láti ìpínlẹ̀ Rivers o èyí gan ló ta sétí Atiku Abubakar lò náà ló bá fún un lésì padà ó ní gbọ́rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ èyí tí wike ń sọ ó ní irú ọ̀rọ̀ wo gan ló ń sọ ni ó ní ṣé gbogbo àwọn èèyàn ti ń bẹ ní ìpínlẹ̀ Rivers pátápátá ó ní ṣe inú àpò wike ni gbogbo wọn wà ni ó ló sì wá ń sọ̀rọ̀ bí Ọlọ́run ọba ó ní a jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún ọpọlọ rẹ̀ pẹ̀lú nǹkan gan èyí tí ó sọ ni ó ní torí pé kì í ṣe òun ló máa sọ fún àwọn èèyàn pé ibi báyìí ni ká ẹ lọ dìbò fún ó ní torí náà gbogbo ilé tó ń sọ ni pátápátá ó ní kì í ṣe ti tòun o ó ní tu gbogbo ẹ̀ ó ní ìpàdé mà di ọjọ́ ìbò ó ní ìgbà tí wọ́n bá dìbò tán ìgbà yẹn gan ni wike máa tó mọ̀ wípé ẹ̀yin mújú ọ̀bẹ lọ o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Punch tó jáde lónìí.

0: A gbọ́dọ̀ wa ohun tó jọjú ṣe fún màmá o.
1: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ajọ ẹbí.
2: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́tù ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi ìlówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kẹ́tù pot ni o,
2: gáàsì
3: ni
2: o.
3: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta àwọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
2: Ogójì ọ̀sẹ̀.
3: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
2: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sànyókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
2: Ìkíní ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san wúlẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
3: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
2: eléyìí
3: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
2: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
3: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fúnra yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
2: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
4: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
3: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
5: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
2: Ẹ ṣeun olóòtú. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, kó o lè bàdẹ́ tí ó ní dúkìá.
6: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
7: Wo ọrẹ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CD Care ni.
7: CD Care kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
6: CD Care CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
6: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
7: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
6: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ràǹtò nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
8: CD Care making life easier.
9: Auntie, you are enjoying only you peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
10: Jesty Fizz? I never leave home without it.
11: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited,

0: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
1: Sade, kusi ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
6: It's okay to make fun about it, but let's have a talk.

0: seven herbal mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
1: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun máta lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntagbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ntagbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà, lọ bá sì di kẹ̀ wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀, ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sunday dajì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni, wọn ò fowó kankan sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.

0: Because of the inheritance of peace and joy.
1: Ṣùgbọ́n nítorí pé ogún ìní ti àlàáfíà àti ti ayọ̀.
0: We are peace.
1: A wà ní àlàáfíà.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Even in Nigeria, economy reality today.
1: Bí orílẹ̀-èdè Nàìjíríà bó ti tún ṣe rí lónìí.
0: We still have.
1: A ṣì ní.
0: Peace that passes understanding.
1: A ní àlàáfíà tó ju ohun gbogbo lọ.
0: That is really in our life.
1: Eléyìí tó ń jọba láyé wa.
0: In our home.
1: Tó ń jọba nílé wa.
0: The joy that cannot be stolen.
1: Àní ayọ̀ tí a kò lè jí gbà mọ́ wa lọ́wọ́.
0: Is dwelled in us.
1: Ó ń gbé inú wa.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Joy is not happy. Is the joy of God not not happiness.
1: Àní ó jẹ́ ayọ̀ Ọlọ́run kì í ṣe ìdùnnú.
0: Hallelujah.
1: Hallelujah.
0: So many people today when they buy a new car they have a temporary joy.
1: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí nígbà tó bá ra ọkọ̀ ayọ́kọ́lẹ́ kan wọ́n á ní ìdùnnú.
0: But the joy is not given unto us.
1: Ṣùgbọ́n ayọ̀ ilé ìtọ́ Ọlọ́run ti fi fún wa.
0: Is at all times.
1: Gbogbo ìgbà ló wà pẹ̀lú wa.
0: When things are well.
1: Nígbà tó ń kán dára.
0: We have joy of the Lord.
1: A ní ayọ̀ Ọlọ́run.
0: When things are not even well.
1: Nígbà tó ń gan ò bá tún dára.
0: We say to God be the glory.
1: Àwa sọ pé ògo ni fún Ọlọ́run.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Finally is the inheritance of glory.
1: Lákòótán òun ni ogún ìní ti ògo.
0: Inheritance of glory.
1: Ogún ìní ti ògo.
0: In Romans 8:17.
1: Nínú ìwé Rome orí kẹjọ ẹsẹ̀.
0: Ìkẹtàdínlógún. In Romans 8:17.
1: Nínú ìwé Rome orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàdínlógún.
0: Bible says and if children. Romans 8:17, yes. And if children then heirs of God and joint heirs with Christ, if so be that we suffer with him, that we may be also glorified together.
1: O ní bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún ni àwa, ajogún Ọlọ́run àti ajùmọ̀jogún pẹ̀lú Kristi, bí ó bá ṣe pé àwa bá a jìyà, kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀.
0: Because we are heirs of God.
1: Nítorí pé a jẹ́ àròlé Ọlọ́run.
0: A joint heir with Christ.
1: A jẹ́ ajùmọ̀pọ̀ ọ̀nà Jésù Kristi.
0: Glory is to final destination.
1: Àní ògo ní ti ibi tí à ń lọ.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Why many believers don't express it?
1: Tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni wọn ò tiẹ̀ ní ìrírí rẹ̀.
0: Number one.
1: Àkọ́kọ́.
0: Ignorance.
1: Àìmọ̀kan.
0: In the book of Hosea chapter 4:6.
1: Nínú ìwé Hosea orí kẹrin ẹsẹ ìkẹfà.
0: Bible say my people are perishing because for lack of knowledge.
1: Ó ní àwọn ènìyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀.
0: What you don't know.
1: Ohun tí o kò mọ̀.
0: You cannot enjoy.
1: O lè gbádùn rẹ̀.
0: Number two.
1: Ìkejì.
0: Unbelief.
1: Àìnígbàgbọ́.
0: Some people hear but don't believe.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò gbàgbọ́.
0: They don't believe.
1: Wọn ò gbàgbọ́.
0: Unbelief is be robbing them of tremendous inheritance in Christ Jesus.
1: Àìnígbàgbọ́ yìí ò ló jẹ́ pé ó ti ń jà wọ́n lólè ogún ìní wọn nínú Kristi.
0: Then another thing is wrong identity.
1: Àní ohun tó tún dàbí rẹ̀ ni àṣì ìdánimọ̀ tí kò tọ́.
0: A son that is living like a slave.
1: Àní ọmọ tó jẹ́ pé ó ń gbé ìgbé ayé ẹrú.
0: It's not only like a son.
1: Dípò kó máa gbé ìgbé ayé ọmọ.
0: A prayerlessness.
1: Àní ẹni tí kò lè gbàdúrà.
0: Some inheritors you know must be enforced spiritually.
1: Àní àwọn ogún ìní mìíràn òun la gbọ́dọ̀ jágbà pẹ̀lú àdúrà tó gbóná.
0: Because prayer is key.
1: Nítorí pé àdúrà òun ni kọ́kọ́rọ́.
0: Prayer is very vital.
1: Àdúrà ó ṣe pàtàkì.
0: Then how to possess your heritage?
1: Báwo lo ṣe lè gba ogún ìní rẹ?
0: Quickly you must know it.
1: Ní kọ́kọ́ o gbọ́dọ̀ mọ̀.
0: How do you know it?
1: Báwo lo ṣe lè mọ̀.
0: You must study the word intentionally.
1: O gbọ́dọ̀ máa kọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
0: Intentionally.
1: O gbọ́dọ̀ máa kọ ní bó ṣe yẹ.
0: You must study very well.
1: O gbọ́dọ̀ mọ̀ dáradára.
0: Hallelujah.
1: Hallelujah.
0: You must believe in it.
1: O gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ̀.
0: Stop doubting what God has already done.
1: Má ṣe iyèméjì ohun tí Ọlọ́run ti ṣe tán.
0: From time to time.
1: Láti ìgbà dé ìgbà.
0: You must declare it.
1: O gbọ́dọ̀ máa sọ.
0: Your mouth is a weapon.
1: Ẹnu rẹ ó jẹ́ irinṣẹ́.
0: You must say with your mouth.
1: O gbọ́dọ̀ sọ pẹ̀lú ẹnu rẹ.
0: I am blessed. I am blessed.
1: Mo di alábòkun fún.
0: I am an heir of God.
1: Mo jẹ́ àròlé Ọlọ́run.
0: I walk in dominion.
1: Mo rìn nínú ìjẹgàba.
0: I cannot die.
1: Mi ò ní kú.
0: No power will suppress me.
1: Kò sí agbára tó lè pọ́n mi lójú.
0: I will finish well.
1: Kò máa parí dáradára.
0: In the name of Jesus.
1: Ní orúkọ Jésù.
0: Therefore you must walk in obedience of the word of God.
1: Ẹlẹ́ẹ̀kẹrin ni pé o gbọ́dọ̀ máa rìn nínú ìgbọ́ràn Ọlọ́run.
0: When you are obedient preserves the inheritance.
1: Ìgbọ́ràn ó máa ń jẹ́ kí ogún ìní kó tọ́.
0: Isaiah 1:19 said.
1: Isaiah.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Live is good on Adaba FM.
1: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tun. Ìrìnlùdọ̀ ọba agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé ó le gbó gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára là ń mọ pé yamọ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókòwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́ àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra wọn wò ká jọ ọ́ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Ẹyin ẹ̀yàn wa ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM. Mo kí wa wípé a káàbọ̀ sí orí akọ̀tún ètò ìríjú mi ní ìkànnì yìí bí ẹ̀yin náà ti mọ̀ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ó náà ní ètò yìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó máa ń gorí àtẹ̀gùn tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ nípa ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni a fi ń tó wa létí. Ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí kò sì ní ṣaláyè rí bí ètò bí ó ṣe ń lọ. Ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún nàga láti rí pé àwọn èèyàn ṣàtìlẹyìn láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Gbogbo eléyìí àti àwọn àṣeyọrí ìṣèjọba ẹ̀ o ní àmọ́ àṣe àyẹ̀wò ẹ̀ ní orí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí. Ẹni tí Adéjọ́ máa fọ̀rọ̀ jómi tú rọrọ̀ ní ọ̀sán yìí àwọn náà ti wà pẹ̀lú wa. Àwọn ni wọ́n ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ní orílẹ̀-èdè ìyẹn mínísítà fún ọ̀rọ̀ agbègbè Niger Delta. Bákan náà ni wọ́n fi ìgbà kan rí jẹ́ sẹ́nétọ̀ tí ó ń ṣojú ẹkùn ìdìbò Ondo Central Senatorial District ìyẹn ní ilé ìgbìmọ̀ aṣòfin ní Abuja ìyẹn sẹ́nétọ̀ Ọmọtayọ̀ Alaṣọ̀àdúrà. Hello, mo kí ẹ káàsán sẹ́nétọ̀. Ẹ ṣeun. Ó dá kí a máa fa àkókò wa ṣòfò. Ẹ jẹ́ wò pẹ̀lú bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà lénìí. Àti pé ní ọ̀sẹ̀ bíi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, ó ní ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe ètò ìdìbò sí ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tó máa gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò sípò ààrẹ tó ń bọ̀ ní ọdún 2027. Ṣùgbọ́n ẹ bá wa wò ó pẹ̀lú àtìlẹyìn tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó fẹ́ tó mílíọ̀nù lọ́nà mọ́kànlá 10.9 million votes tí ẹgbẹ́ òṣèlú APC ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní o láti jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́nú ẹ̀. Ṣùgbọ́n tá bá bá fojú inú wò dáadáa pẹ̀lú bó ṣe rí kí ni eléyìí tí ó ń sọ nípa Ààrẹ Bọ́lá Tinubu àti ìdúró ẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC?
3: Ẹ ṣe mo dúpẹ́ o. Ta bá sọ̀rọ̀ APC ní Nàìjíríà lédi ọ̀rọ̀ President Bọ́lá Ahmed Tinubu là ń sọ. Ta ló kó APC jọ? Ta ló jẹ́ kó débi tó dé léni? Ta ló mọ̀nà ìgbà tí gbogbo ẹ̀ ti gágágá? Ta ló lànà tí Ọlọ́run fi ṣe tí ó fi dé ìjọba? Ẹran tí o pé ńgbà tí ó máa gbàpò tì ọ̀pọ̀lọpọ̀ igi ńláńláńlá ni wọ́n gé dí ọ̀nà ẹ̀. Wọ́n ní wọ́n yí kọ́lọ̀ owó wa padà. Wọ́n ní owó tó tà ń lò tẹ́lẹ̀ pé a ní lò mọ́. Báǹkì ò rówó kólẹ̀. Kò sépo tá a tiẹ̀ lè rọ sí mọ́tò ní Nàìjíríà. Gbogbo ẹ̀ dí gágágá tó jẹ́ pé tí ò kì í bá ń ṣe pé Ọlọ́run ọba àti pé àyànmọ́ kò yẹ kí Ahmed Bọ́lá Tinubu kó di ààrẹ orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n ohun nǹkan tí ọba ti pé láti ọ̀dọ̀ Lédùwà kò sí bó ṣe le tó, kò sí nǹkan tó máa ráyé lè ṣe. ki ase Olorun ko ma buri a de ti se be ni baba yi ti lu odun meta bayi lori ijoba nkan to je ki opolopo wa ni fe ju oni pe oni boya nkan ta awon elomi o le se Bola Ahmed Tinubu a se o ma de fi meji ma fi ti akajuwe
2: e se awo
3: ekini cheri e poti o wa ti to gbowo leri die ju ti tele ni Nigeria leni mi o so te to wa nsele ngbogbo aye nsin yo pelu ogun Iran ati ti Israel ati ti America o ti gbogbo wa njiya e yo but ngba to kokko de ori oye to so pe owo ti ijoba nsan lori epo pe ijoba o san mo eni ti o ba laya o le se o nitori pe opolopo ijoba bere latori ijoba Jonathan won tin so pe won ma yowo ijoba kuro ni ko ma sanwo ko ma fowo kun owo epo won ma yowo ijoba kuro oga mi papa Buhari o de ase eto osuna a so pe won ijoba oni fowo kun si owo epo mo lati ma ran awon eyan lowo sugbon ko ni gboya lati gbe jade Ahmed Bola Tinubu de ojo kini ti won bura fun lo yowo ijoba kuro lowo kuro loro iwe epo opolopo eyan o de mo sugbon mo mo ki se pe oro won wi mo ri funra mi tori pe nigba ti mo wa ni ti mo je senator emi la alaga Nigerian Petroleum upstream that is awon to npon epo robi emi ni alaga won ni senate so a ri pe awon to njanfani pe ijoba nfi owo kun owo epo fa awon eyan yi gbogbo won o ma pe egberun meta ni Nigeria
2: eyan awon to njanfani subsidy yi gangan
3: bẹ́ẹ̀ ni wọn ò pé 3,000 torí wọn gbéwèé wá bá wa ní sẹ́nẹ̀tì ńgbà yẹn ìjọba ò sanwó fún wọn iye báyìí ni ìjọba ń jẹ wọn igbá kan àwọn kan awo gbogbo àwọn tó wà lórí ìwé yẹn wọn ò wọ ẹgbẹ̀rún mẹ́ta ìgbà yẹn wọn lè kó epo bíi àgbà 50 million mi ò mọ iye tá a lè pè yẹn ní èdè wa
2: mílíọ̀nù lọ́nà àádọ́ta
3: wọn mílíọ̀nù lọ́nà àádọ́ta wọn ní wọn kò wọlé ní ríbi tí epo wà àwọn èèyàn máa jìyà epo ṣùgbọ́n wọn á tún gbé epo yẹn wọn á gbé lọ sí àwọn ìlú tó wà lókè òkun tí òun ṣe Nàìjíríà rárá wọn á lọ máa ta lówó gọbí lọ́hùn ìjọba tí wọn á dẹ̀ máa fowó kún epo tí wọn tún lọ ń tà lówó gọbí nílùú ibòmíì mo rántí ọjọ́ kan a fẹ́ lọ ṣe nǹkan kan ní Maiduguri wọ́n wá ní wọ́n máa gbé ọkọ̀ bàálù sílẹ̀ fún wa àbúrò mi a dé pápá ọkọ̀ bàálù àwọn bàálù míì ò lè sọ kalẹ̀ torí pé gbogbo bẹ̀ ló kún fún èyí táwọn èèyàn ń pè ní bàálù aládàáni private jets tẹ bá dẹ̀ wo àwọn tó ní private jets yìí àwọn tó ń gbowó epo wa yìí wọn kó ìdá mẹ́jọ nínú ìdá mẹ́wàá àwọn tó ní private jets nítorí pé wọn kàn ń rówó wọn ò ṣiṣẹ́ owó tó wọn ń jà wá lólè Tinubu gbé kiri ìkejì owó wa pẹ̀lú owó òkè òkun ta ní Nàìjíríà náírà tó di dọ́là mo rántí pé káwa tó kúrò ń jọba central bank wọ́n á ta dọ́là síta wọ́n á gbé síta ní 450 náírà per dọ́là ngbà tí a bá ti gbà dání bá a bá ṣe ń jáde nínú central bank yẹn àwọn tó ń ṣe owó tó ń pè ní bureau change wọn ti wà ń ta àádẹ fún wọn níwèé a ta fun won ni 750 naira. Owo ta sese ra ni 450 ni si ni pe a ta ni awon ton sowo yen ni o won ta ni 750
2: so ele 300 naira ni e
3: be ni won jere 300 naira lori dollar kankan laarin iseju marun eyin na e se awo eni to gba 1 million dollars ni 450 million naira to bo sita to ta ni 750 million o ti jere 300 million naira laarin iseju marun awon to de ni to je pe o se dandan ku won ri owo yi lo fun ile ise won awon to ndun to ni ile ise adani manufacturers of this manufacturers of that won ni ridi te ba de Abuja leni te ba ri gbogbo ibi to n kole si to n pe ni estate e ma ro pe se awon to fe gbe estate to n ko ise orun na ti fe wa ni nitori pe owo robi ti awon eyan ri ngba ti President Bola Ahmed Tinubu de o di okun o di enu apo won raye kowo jade sita onikaluku wa be sinra le Labuja won kole
2: Senator Lashadura eje wole nbe kin bere yi emi mo pe eyin je nkan to nimo nipa eto isuna dada koda te ti se commissioner ni ipinle Ondo nipa eto isuna sugbon pelu iriri yin ti e ba de ni ki yewo nitori orisirisi ni awon eyan tin so papajo lori ero ayelojara ategbe alatako ati gbogbo won pe won ko won se gba won leyin ti ijoba de won yo owo ranwo epo won dollar won yo kina tin pe lori e pe lati be ni inira lati bere sin ni ogbon awon orile di Nigeria sugbon pelu imo tin kini die te fi wo pe o se pataki fun isejoba Bola Ahmed Tinubu lati gbe awon igbese ti o gbe papa julo pelu oro eto oro aje pelu iyato to wa laarin dollar ati naira ni orile de Nigeria
3: o se olotu inu mi dun pe ebere ibere lowo mi nitori pe mo wa ni joba to wa nbe ki ijoba President Bola Ahmed Tinubu to de ninu ijoba yen ijoba Buhari ti mo wa ngba ti Nigeria o lowo mo tori pe gbogbo owo ta ba pa 97% aku percentage meta ninu gbogbo owo ti Nigeria ba pa la fi san ele gbese ti Nigeria je eto n pe ni servicing of Nigerian debts interest on Nigerian debts, 97% of the total revenue of Nigeria.
2: So ere ni kon se so won ti sanju owo gangan
3: won kon sanju owo ere lati service e pe owo te ya wa yo ere ori e asan kabale ro pe gbese ta je a le so lojo waju 97%
2: ida meta tu wa ku kini yen wa to
3: ko to se nkankan nitori na ijoba wa lo si central bank won wa be si print owo won ge currency ti ko si backing ko si asset to won le gbe kale pe nkan ta ni re o ta fi je ki owo po si Central Bank gege bi ase mo won pe ni the borrower of the last resort ngba ti eyan ba ri bi gba mo lo ma lo si Central Bank la ni ko ya won lowo owo ti Central Bank de ma ya ni re Central Bank o taja Central Bank o loko won o ni factory won o ni kankan wa lo ge owo wa print owo te ba ranti igba ti Idi Amin de Uganda one Uganda shilling was equal to one pound sterling ki Idi Amin to de ìdí àmì ìdé ó ní wíńkọ̀ọ̀gùn sówó ní society ó ní kí central bank lọ bẹ̀rẹ̀ sí print owó. Wọ́n bẹ̀rẹ̀ sí print owó. Asa today sa, 45,000 Uganda shilling is equal to £1. Láti one bẹ́ẹ̀ ni láti one Uganda shilling to equal one British pound. As at today is 45,000 Uganda shilling equaling $1. Torí nǹkan tí ìdí àmì bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn. Tó bá ṣe pé President Bola Ahmed Tinubu kò tètè ṣe pé kí a remove subsidy nǹkan táwọn èèyàn fi ń tán fi ń kówó jọ yìí. Ká gbé kúrò ká kúkú mọ pé ibi tí owó wa dé rèé. Mo fẹ́ fi yé yín sà pé ní èní o owó wa ìbá ti máa lọ sí 5,000 or more naira to $1. Ẹ rí pé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ owó yẹn ń ṣe bí 1,100 naira to $1. Ó kù díẹ̀ kó dé 1,800 naira to $1. Kó tó dúró. Kó tó dé dókè tó wá bẹ̀ sí sinmi. Láti òkè tó dé ńgbà yẹn. Gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Owó wa ti ń lọ sí 1,300 naira to $1 o láti 1,800.
2: Ǹjẹ́ ìrètí wà pé ó tún máa tún wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ?
3: Ó máa wálẹ̀ ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ni kì í kò lè wálẹ̀ lọ́jọ́ kan. Ọkàn mi sọ fún mi pé by the time tí Bola Ahmed Tinubu fi máa ṣe 2 times ọdún mẹ́jọ, $1 should be close to 1,000 naira in Nigeria. Tábà dẹ̀ tó níjọba tó dúró tì í tó ń bá ṣẹ́ lọ bó ti ẹ̀ ṣe ń ṣe yẹn bó ṣe máa lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn tinú àwọn ọmọ Nàìjíríà fi máa dùn. Tí ò bá ṣe pé ìgbésẹ̀ tí president wa gbé mò ń fi dá yín lójú pé bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́nu owó wa ìbá ti máa lọ sí bíi 5,000 naira to $1.
2: Ó da ẹ jẹ́ ká wò ó ṣe mọ̀ pé lára àwọn pàápàá jùlọ àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò àbí a nínú ADC ni àbí NDC àbí ẹgbẹ́ yòówù àti wọ́n bá wà wọ́n ń bẹnu púpọ̀ nínú wọn ní gbogbo ìgbà tán bá láǹfààní àti sọ̀rọ̀ wọ́n ń bẹnu àtẹ́lu gbogbo àwọn ìgbésẹ̀ ìṣèjọba Bola Ahmed Tinubu pé ó kàn ń pé gbogbo ìgbésẹ̀ yìí ló mú kí nǹkan le kó le kó le ṣùgbọ́n ká bí wọ́n lè rè pòdà kí ni wá ní ìgbésẹ̀ tó yẹ kí ìṣèjọba yìí kí ó gbé tí tó yẹ kó gbé ní alternative sí nǹkan tí ó ń ṣe lọ́wọ́ ẹ̀ púpọ̀ nínú wọn ni ìfẹ́ ń sọ̀rọ̀ gba ìlànà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wá ní ìdí ẹ̀ tó fi lè jẹ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọn kì í fi ń rí ní ojú tí ẹ̀yin fi ń wo yìí àbí gbogbo nǹkan táwọn kàn mọ̀ ni pé kán ká ṣàkọ̀ṣe àtakò àbí ṣó ní nǹkan táwọn lè ṣe táwọn bá débẹ̀ yàtọ̀ sí nǹkan tí ìṣèjọba yìí ṣe ni.
3: Kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ẹṣin ọ̀tá ẹni kì í ga lójú ẹni a ní tẹ bá rẹṣin ẹ a ní kò tó àgùntàn. Òun wọn ṣe kí nínú wọn fẹ́ ṣe tó yàtọ̀ sí nǹkan tí Bola Ahmed Tinubu ṣe tí Nàìjíríà fi lè lọ síwájú. Ibì kan tí mo rí tó kù fún ìjọba yìí tí mo dẹ̀ ń gbàdúrà pé kọ́ Ọlọ́run ran president wa lọ́wọ́ láti lè tún ṣe òun ni pé à ń jiyàn pé èyí security. Àwọn yòókù irọ́ òtúbà tẹ̀ gbogbo nǹkan tó ń sọ òdo ni nítorí pé wọ́n láti rí nǹkan kan sọ tábà sọ pé ṣé wọn wá máa pọ́n ìjọba Bola Ahmed Tinubu ni pé òun ṣe dáadáa tó bá ń ṣe dáadáa kí nìdí ẹ̀ tó fẹ́ fi gbàjọba lọ́wọ́ ẹ̀. Wọ́n láti máa sọ̀rọ̀ ìburúkú náà ni mo ń sọ nsìn ìgbà míì tí èmi àtàwọn ọ̀rẹ́ mi bá ń ṣeré a lọ síbì kan lẹ́yìn a lọ ṣeré torí mo máa ń bá gọ́ọ̀fù díẹ̀díẹ̀ nígbà tí mo dẹ̀ ti fẹ̀yìntì díẹ̀ yìí. Ọmọ kan wà tí a máa ń sọ pé kó lọ bá àràkàrà ká jẹ́ tá a bá ń sinmi díẹ̀ ṣé mọ̀ pé àá fọ́mọ yìí ní 1,000 naira kó lọ ra àkàrà wá a mu akara mẹwa wa eni ila to mo pe 50 naira la akara kan pe ta ba fun ni 1000 pe ogun akara
4: le yoko wa
3: be ni so gbogbo wa so ani tun tinubu tun ti je ko akara wa odi elomi to ba tun ti yawo e leni to ni ololufe mi sumo mi ti yen lo reun die tinubu ni o eni ti o nlo to fese ko ninu yara e tinubu ni o eni ti o fese da epo to fe fi se be nu boye di e yo lenu de se mistake o fese da epo yen nu tinubu ni o
2: ki wa ni die to fi ri be to fi je pe gbogbo afi be ni pe gbogbo igbe aye gbogbo omo orile de Nigeria ori ijoba apapo nlo sumo bo ti e je pe pupo ninu won so nise osu won so nise ijoba apapo abi nkan ti kankan ba sasele ijoba apapo ijoba ki lo de to fi ri be lori ile de Nigeria ti o de ri be lawon ile bomi
3: nitori pe awon ebo won ko we kan won ni a lazy man usually blames his tools ki lawon eyan awon ole afajo àtàwọn aláìní nǹkan ṣe àtàwọn aláta kò fẹ́ sọ ju pé kò rẹni tí wọ́n máa kó gbogbo wàhálà wọn lé lórí ohun mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé tẹlòmíì bá fẹ́ tọ̀ títọ̀ tètè jáde díẹ̀ ìjọba ni táti ẹ̀ níjọba pápá ṣé obìnrin tí mo èmi àti ẹ̀gbọ́n mi kan ń sọ̀rọ̀ lẹ́yìn níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní ìgbà kan wà nigbati joba Bola Ahmed Tinubu sese dori oye ti won ta Congo gari o ma fe wo 2000 gba yen
2: beni
3: ti gbogbo e le kokoko dollar ni o ini kan ni o bi ijoba sese ni o le ni bayi Congo gari o to 500 naira o
2: beni
3: ti lo ti wa sare sele laarin igba ti ijoba e sese bere yen titi disi ti owo gari fi ori wa sile iro ni awon eyan joko ti ati papa aje ilu kan aje eyan kan o je pe a ni farabale a ni ronu a ki ronu jile gbogbo nkan wa patapata bi a se ma di olowo leni ni gbogbo wa nro eni to ba jade kuro nilu to lo si awon ilu to yiwa ka bi ku tonu nkankan lori ba awon eyan ti e se n da titi koja ri pe Nigeria yato because nitori lodo won Olorun wa duro wa farabale kan to da titi koja ibi ba owo la ma fi da moto koja pe ori e buru ni so o le duro fun wa a wa labuja n bi ba won se na pe ti moto ba n bo ka le ni to n bo lapa otun ti na ba ni ko ma lo ko le ma lo traffic light se mo pe wo ki n duro n bi ina duro ina so pe ko n lo o tabi ko ni ko n lo o won ma jana ni se ijoba tun niyan Bola Tinubu ti niyan Bola Tinubu se na o then won tun wa gbagbe nkan kan pe ijoba ti e pe meta ijoba ti local government wa
2: ijoba ibile
3: ijoba ibile ijoba ti state wa gbogbo owo ti wa n lo lati federal level lo si state lo si ibile wọ́n sọ̀rọ̀ ń pẹ́ ọ́ ọ̀rọ̀ president wa dàbí ọ̀rọ̀ láyé àtijọ́ tá a bá fẹ́ pa àlọ́ wa ní àlọ́ ò àlẹ́ ọ̀dọ̀ àlọ́ ó dáre ní alábàáhùn state government wà bẹ́ẹ̀ local government wà bẹ́ẹ̀ owó tí wọn ò rí rí lábẹ́ ìjọba Ahmed Bola Tinubu wọ́n ń rí
2: sẹri gẹgẹ bi iriri yin mo mọ pe e ti ni iriri nipa ijọba apapọ nitori e ti jẹ minister lorilede eni iriri ni ijọba ijọba ipinle na tori e wa nbe na koda e se commissioner ni ipinle Ondo ṣugbọn pẹlu bo se ri ki wa ni idi to fi jẹ pe sẹri pe ni ijoba fun apere ni nipa eto ogbin se pe ijoba apapo nile ijoba ipinle awon lo ni lo lase lori gbogbo ile now ele to tumo se pe awon eyan gan ijoba ipinle ati ijoba ibile awon lo lase pupo ju lori won sugbon kini ide to fi wa je pe pelu owo tulutulu ti awon ijoba ipinle ti won gba bi kudia kudia ba wa lati owo ijoba ipinle oruko ijoba apapo ohun na ni won se ma npe se ka se pe eru awon gomina n ba awon ara ilu ni abi kini
3: ai mo kan lo nda awon eyan wa laamu ta ba mo bi to ye ka gbe ejo wa lo ani ma gbe gbogbo e ri ijoba apapo oro wa da be ni to ye ko to ni case to ye ko lo si court kekere tabele to nse ni local government level to gbejo to gbe lo si supreme court se mo pe odo lo ma gba bo gbogbo nkan to ye ka bi ijoba ibile ati ijoba state a bi won mo ran ti igba ti mo je commissioner labe late doctor agagu owo ta ngba ko bi igba ta gba nkankan ni pelu nkan ta awon eyan gba nsin sugbon awon eyan ri nkan ta nfowo se nigba ti wa ta ba gbowo de lati abuja atowo abele ta gba to npe ni kile oruko ta tun pe
2: IGR
3: ni state level a ma pe governor pe emi gege bi commissioner for finance be wa pe deputy governor wa pe chairman of labor union ni Ondo state wa pe chairman of traditional council Ondo state wa pe chairman of CAN Ondo state wa pe chairman awon agborandun yi oruko wo le n pe awon agborandun
2: awon activist
3: awon activist ni Ondo state wa pe alaga won exactly wọ́n pe alága wọn gbogbo wáyẹn lájọ máa jókòó lájọ máa sọ pé iye owó báyìí ló wọlé inú kó tó di pé iye owó báyìí ló wọlé èmi ni mo wà ń díẹ̀ o tó nǹkan tí mò ń sọ yìí bó ṣe rí ni mò ń sọ
2: yìí
3: iye owó báyìí ló wọlé ní oṣù tó kọjá o bẹ́ẹ̀ ṣe pin rèé owó tẹ́ pín yẹn iye tá a ná bẹ̀rẹ̀ iye tó kù rèé tó ń pè ní balance carried forward iye tá a wá gbà lóṣù yìí rèé o gbogbo owó tó wà nílẹ̀ láti ná lóṣù yìí tẹ́ mọ̀ pé june 1 la wà ń sìn gbogbo owó tó wà láti ná ní june òun rèé o báwo lẹ ṣe fẹ́ ká ná a dẹ̀ pé iye tó máa lọ sórí road construction iye tó máa lọ sórí school building iye tó máa lọ sórí salary iye tó máa gbogbo all the areas tó yẹ kí government náwó sí gbogbo wáyé àti labour union àti everybody lájọ máa take a decision ngbà tá a bá wá take a decision tó èmi gẹ́gẹ́ bí commissioner for finance máa wá lọ pin ẹ̀ up bí àwọn tí ó ní agbára tó ń ní owó bí wọ́n ṣe ní ká na máa wá lọ pe press both electronic and paper àtàwọn yòókù a wá ṣàlàyé fún wọn bí wọn ṣe pín owó bí mo ṣe sọ níbi tá a ti ń pín owó yẹn màá tún wá sọ bẹẹ fún press nítorí pé àwa nígbàgbọ pé owó tó wọlé ngbà yẹn kì í ṣowó àgàgù kì í ṣowó aláṣọ àdúrà owó Ondo state ni a wà ní ipò tí àwọn lọ́ọ̀yà ń pè ní fiduciary position àwọn kan fi wá ṣọ owó wọn ni kì í ṣe pé àwa la ní a ní láti jíṣẹ́ fún wọn bó ṣe rí ẹ sọ fún mi lénìí ta ló mọ iye owó tó ń wọ state kankan ní nàìjíríà mọ.
2: ṣẹ̀rí ẹ̀jẹ̀ ń bí léèrè báyìí pé ní ìṣèjọba olóògbé olùṣègùn àgàgù tába dé ìgboro lénìí tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọ́n lè tọ́ka sí pé láàrin iye ọdún bíi ọdún mẹ́fà bí nǹkan tí ìjọba olùṣègùn àgàgù lò ní orí àlééfà pé àwọn in combine se kuda ona kan wa ni bi ni soka laarin ile garage awule si custom ni Ondo Road so ye pe oruko agagun na si fi n pe titi di ni ati ni apa Ondo South lawon ibomi ni ori omi lawon to ye pe tele won le gbe moto de adugbo won le gbe moto dele sugbon la tari awon bridge atawon kankan se ti agagu se ti awon eyan so pe agagu ni ari in ti awon eyan toka si esin ni pe nigba na owo te ngba ko fe to nkan si nkan ti won gba leni lawon ipinle now ki wa lo de to fi je pe leni awon isejoba awon ijoba to wa ni subnationals won wa seto iru awon ijoba pelu aduro owo ti won gba won seto pelu awon ijoba to ti se seyin bo te pe awon eyan de wa gba owo to awon to wa nbe leni
3: kile
2: ro pe to fa to sonu laarin gba laarin lenu be yen
3: nkan to sonu ni ikini awon eyan wa o bere ikeji ijoba funra e won o rira won pe ki sa won lo lowo pe awon to wa lori ijoba won o rira won pe ki sa won lo lowo pe won je fun so ni ijoba je fun owo to nwole on ni mo se so pe nigba ti wa ati labor union to wa ni state ati awon oba ati awon religious bodies ati awon agborandun ati awa gangangan ti won dibo fun pe ka lo se ijoba gbogbo alajo ma joko la ma mo yowo to wole gbogbo alajo ma pin owo to wole then a tun wa dide a wa lo so fun gbogbo ilu pe bo owo se rire o ba se fe na re o to ba dosu to nbo se mo pe wa le bi wa pe se be a so pe a ma nawo si nkan bayi lotu to koja ki lo de te ta se ni le ko ti ru e mo ko se to mo yowo to wole ko se to mo bo se na ko se to bere nkankan. So ibi to ti wo wa ni then nigba yen a seto pe a gudo gbe ise kankan sita lai se pe boya owo e ti wa nle tabi ati mo bi to owo ti nbo nisin wa gbe ise sita wa mo bi won se nse gbogbo e ti daru sugbon eyi to le ju e owo awon eyan wa lo wa tori pe won o bere lowo ijoba won pe owo to nwole go le se nse owo to nwole owo wa ni ki se owo yin a fe mo be se nse ngba ti wa leto gan o tori ba se de ani a fe joba to je pe o ma se sapa kan nigba yen Southern Territorial District ni agagu ti wa awa joko ani owo to nwo Ondo State pe owo Ondo State ni ki se owo Southern Senatorial District. Alo ni ba se ma pin. Alo si council, executive council. Ani ki 30% ko ma lo si Northern Senatorial District. Gbogbo capital projects 30% to the north, 30% to the south and 40% to the center tori pe state capital wa ni center. E jo sa lodun mefa ta lo yen o. Ba se no owo Ondo State ni yen throughout
2: oda je ka wa wo ni ose to koja o fe da npe bi o fe tojo o fe pejo mejo na bayi ni soro sita pe awon eyan pe asiko ti to pe lati bere si ni ri pe akitiyan lati ri pe awon orile de Nigeria won gba ti isejoba Bola Ahmed Tinubu pe ise yen pe o ye ki o bere bayi now kini idi ti e fi nigbagbo wi pe isejoba Bola Ahmed Tinubu o deserve abi o to ki awon omo orile de Nigeria ki won satileyin isejoba yi lati tesiwaju ju odun 2027 lo
3: ala ko so eto yi ti o ki ba nse pe eyan o le laju le ki taluwo towo bo mba so pe ki ijoba Bola Ahmed Tinubu ko yowo lodun merin ka won mi wole kon wa wo iya Nigeria sugbon ta ba se be iyaya to bo po si lori awon omo eyan nitori pe bo obirin o ba lo le oko meji kon mo re to pe un ju o mo so nsin pe ti o ki ba nse pe omokunrin igbajoba pe owo wa o kere ton iba ti ma lo si 5000 naira to $1 che a tun gba ijoba mi laye bayi to a de ti gogo ise to ti se sile yen to a daru ta wa pada si orisun aro eyi ta awon ibo npe ni square 1 ti a tun ma ma fi gogo owo san gbese ti o ni sowo to nlo si ijoba ipinle mo ti o ni sowo to nlo si ijoba ti wan ti wa mo to je pe gogo ilana to ti wa nle wan tun gbe gile wan bere wan tun bere ti won ibi ti Nigeria fun fori kosi ni pe ti ijoba kan ba de awon ibo lo so pe government is a continuum but in Nigeria ko ri be telo mi ba ti de gbogbo nkan ti eni to saju e tele to ba nse agbeti a bere ti e lakotun e wari abandon projects repete awon ise ta se la se mona la se ti o wa ti run sibe nitori na ta ba fe ki ilo si waju ko tubo po si ni Nigeria ibi ti ijoba ibade oni lati continue ki se pe ko continue nikan ko pari ise nikan tori ko tun le pari e to ba tun se odun merin ti e si eni to ni igbagbo si bi ijoba ise nlo o tun lati wa nbe tori pe ati re fun bi 50 years fun bi ajota odun ta ba be si wa ko wa ko ma lo si waju ka ma tun da duro tebi ta tun ti n wa ko seyin ko ni da rara o ni mo se so fun awon omo Nigeria pe asiko ti to ati mo pe president ti wa o ma gba ticket iyan o ki se
2: o se ti gba ticket o se gba ticket bayi
3: o de ti gba ticket nsin lọjọ to gba ticket yen ojo keji lo ye ka ti bo sita lati ma salaye fa awon eyan ba se nsalaye lori ero gbongbon yi pe ejo aye eyan wa idi ere ti ijoba Bola Ahmed Tinubu se lati continue tori ti o ba sibe Olorun ni je ki ina wa tun jo pada seyin o tori gbogbo awon to n so pe won fe gbajoba won fe gbajoba won o ni any program o ebi won pe kini won fe se to ma yato si ti Bola Ahmed Tinubu won ri nkankan so o won o le so pe won ma je ki bi fuel subsidy pada o won o le so pe won ma je ki ba se n fi owo kun naira ko pada o because nkan meji to gbe ijoba Bola Ahmed Tinubu duro niyan o ki o ba sibe ko towo ma o gbe se ni gbogbo owo wa tele o 97% of our total revenue a de ti ta epo wa siwaju to je pe a fi n di gbese ni as at the time to ọmọkùnrin fi dórí oyè about 800,000 barrels per day lo epo ta wa n ta o láti orin nkan tó kọjá 2 million barrels per day o ti bọ́ sí less than 800,000 òun dẹ̀ ti gbé nsìn o ti gbé dé 1,800,000 o dẹ̀ ni target pé òun máa wọ 2,500,000 ipò lè rò pé àti rówó tí ò bá ṣowó epo owó epo ló pọ̀ jù lówó wa ẹ̀dẹ̀ wo tax reform tó ṣe tẹ́lẹ̀ rí oníkálukú kò sẹ́ni tí òun sanwó orí ní nàìjíríà nísìnyí tí sálárì ẹ bá owó tó ń pa tó bá lẹ́dà 1 million naira ò ní san kọ́bọ̀ àti gbogbo nǹkan yòókù tó ṣe láti na àwọn mẹ̀kúnù lọ́rùn ẹ jọ̀ọ́ kó oníkálukú bọ́ síta bá ṣe iṣẹ́ kí ìjọba Bola Ahmed Tinubu kó ba lè continue.
2: Senator Alasio Adura ẹ wá wo pẹ̀lú bí bi ta ba wori ali mo mo ni fe lati ma stalk asi ori aye oluja yen social media nitori orisirisi oni awon ni an ri nbe ati pe awon odo pupo ninu won ori ibe oni won wa ton ti ma fi ero ngba okan won ton ti ma fi han now ta ba ni ka wa wo pelu igbese te ni akoko ti to lati bere si ni gbe now bo ba wo ni e se ro pe o se o ma rorun si lati le yi awon omo orilede Nigeria pa lokan pada yen convince awon orilede Nigeria iyen lara awon ton paro pe inflation e pe o wa o ton se nra baba pelu alekun gbogbo nkan ati pe high cost of living ta awon ton koju isoro yen na bawo ni o se ma rorun si lati yi won lokan pada ipe reforms awon atunto isejoba Bola Ahmed Tinubu ipe un sise
3: se ri eru won ba mi temi o mo fe ke mo kini kan te ba ko eyan mewa jo ti meji ninu won ba ja laruwo te ba ta ba wo le dada a ro pe awon meji yen nikan lo wa nbe o the loud minority won po awon to po lo won pe ti won o ti won o je ni ti won lodi so hun daada ti won o je alafenu hole alafenu je won wa nbe won lo po ju o te ba fe mo e lo sa won igberiko ke ba won soro ton ba fe dibo e je ka fi akure ta fi se apeju eleni ta ba se se wa dada lakure a le ribo 40,000 to 50,000 votes but eyan melo le ro pe ngbe lakure yen loju temi leni bayi o awon to ngbe lakure a wo 350,000 te ba lo si abule mi niju gbogbo aboya la ju bi 5000 si 6000 ibo to ma jade nbe a ma lo si 3000 so ta ba mo strategy wa ta ba mo bi ta ma lo ta ba mo awon ta ma ba soro easily lai si wahala ni president wa ma wole ni ibo to nbo sugbon a gbudo se afojudi a gbudo je kokan wa bale ju nitori pe ti ife ti eyan nle ti o ba wa lowo eyan eyan gbudo so pe ohun ti gba o ise la ni lati se ohun mo se pariwo lojo keji ti won ti president Bola Ahmed Tinubu gba ticket pe aruwo ita pa yen to e je ka bo sita e je ka fenu wa soro social media oto legwork oto legwork ide sise ju social media bo tori pe

0: aṣiwaju bọla tinubu to kan sara si pẹlu gbogbo awọn igbese itẹsiwaju to n gbe labẹ ilana erongba ireti ọtun dirinudu of agenda n tan mọlẹ si gbogbo kọrọkọndun orilẹede yii itẹsiwaju n wọle o afọlọtẹ eniyan ni ọpẹ ba bi walayi ẹka bọ sori eto iriju mi eto kan wa yami ti o mọ ṣalakale awọn ilana iṣejọba to wa lode awọn igbese ti iṣejọba alẹ yi n gbe tayo le gbe gẹgẹ mara tuntun nile atalejo lara la mọ pe ya mọ ẹ labala labala eto iriju mi gori ikanni adaba ṣebẹ ridagbasoke awọn amayemugba rọrun to fi dori ọrọ ajé atokoowo ipese ounjẹ eto ẹkọ atawọn adehun ajọṣepọ mi to morilede yi letente ipade ti wadi gbogbo ọjọ ajé monday bẹrẹ latago meji sago mẹta ọsán lori eto iriju mi lori ikanni adaba 88.9 FM Akure. Ẹjagbe ka won ka sira won wo ka jọ lubulubu. Awon asijori ti sojọba re Bola Tinubu nse. Eto iriju mi lori ikanni adaba. 88.9 FM. Gbogbo ọjọ ajé Monday ni o. Ago meji ọsán sago mẹta ni e mo mi si e. Minister to ri soro abenu Olubunmi Tunji Ojo lo sagbateru e.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: dúró lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká láàfin ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrínjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májèlé adáká tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le ja anfani egbogi mo wa kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be olohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tọlọrun ba ni ko gbẹju to le yọju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fọkan balẹ lagbara ọlọrun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo ọlọrun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mo to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: o ma ti ri eni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbori isi lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogulugbo de ton fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to yo mo edalenu iwo na gbianje uko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Bẹ̀m̀bẹ́ ròyìn òótún ti dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlẹ́rọ̀mọ̀ kí n la wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní oore lẹ́sàn-án yìí ká náà lẹ́sàn-án o.

0: na lesson eni to nsere ko mura sire eda to nsika ko deyin nika tori atika ko seyi ti o lesson bembe royin oni ba ba sere o di dada o kesan re ni gbogbo eda to ba se kalaye yo kesan ka bembe royin oni gbele aye ko serere o gbona nu otutu leyin bembe royin ọpẹ yẹmi jọ ọdá náà ló kọtọ mi já o àtún ti dé lọsàn tòní gẹgẹ bí ìṣe wà nù lórí bẹ̀m̀bẹ́ ròyìn àtún máa jálẹ̀ bí àpò yìrì ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ àwọn ròyìn ọ̀hún bó etí ń jáde ká mọ́ mú wá o èèyàn kan gbẹ̀mí mi àwọn ajínigbé wọn kù gìrì wọn gbé àwọn èèyàn tó tóbi ọgbọ̀n níye nípínlẹ̀ kogi àwọn ikọ̀ ọmọ ogun náà bá dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́tàlélógún tí wọ́n jigbe nípínlẹ̀ kogi ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn obìnrin kan nílé ẹjọ́ ń lò ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí lórí bó ṣe lọ sí ṣọ́ọ̀bù ogun lọ́nà tí ò bófinmu tó sì ń ta àwọn ogun ní ìpínlẹ̀ Cross River ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn ọlọ́pàá bíi márùn-ún ni wọ́n ti fi sáhàmọ́ báyìí lórí bí wọ́n ṣe ní wọ́n ṣekú pa olórin kan nípínlẹ̀ Delta ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Èkìtì ni iléeṣẹ́ ọlọ́pàá ló ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni wípé àwọn ajínigbé ó jí àwọn èrò ọnú ọkọ̀ nípínlẹ̀ Èkìtì gbé ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn òṣìṣẹ́ àjọ abárẹ́là bòlú kan lọ́wọ́ ti bà torí ikú akẹgbẹ́ rẹ̀ kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n rí owó àwọn ọlọ́pàá wọ́n rí owó tó tóbi bílíọ̀nù méjì náírà nínú àsùnwọ̀n rẹ̀ ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn eégún ará ọ̀run kìnkìn àtàwọn ọmọ ogun wọ́n fìjà pẹ́ta ní ìpínlẹ̀ Kogi lélẹ́yìí ti ṣẹlẹ̀ èèyàn méjì wọ́n ná gbẹ̀mí mi ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn mo tún sáré rí ìròyìn eléyìí ọkùnrin kan ló ti ṣekú pa èèyàn méjì lórí wípé ó gbẹ̀san àwọn ẹbí ẹ̀ tí wọ́n ṣekú pa àti àwọn méjì tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ láti bí ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ́n lọ́sàn-án tòní ọyẹ mọ́kàlẹ́ towó tọmọ àtà ẹ̀kú báàlì ọ̀rọ̀ ẹ̀já tún jọjẹ̀ gbádùn ẹ̀nà ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rí ọyẹ́ ẹgbọ́n láti ìpínlẹ̀ Kogi ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi 23 tí àwọn ajínigbé tí wọ́n jí gbé nípínlẹ̀ Kogi ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ló ti jẹ́ pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi 23 tí wọ́n jẹ́ èrò inú ọkọ̀ tawon atilawe ajinigbe ti won ko girigbe bi asagbo ma di en ni oju ona ayegunle ni sibunu ni ijoba ibile kababunu ni pile kogi yoe fi enu pe eni to je onimo nipa oro eto abu zagazola makama oni ikolu ohun lo waye ni nkan bi agometa abo ru mojo ni nigbati awon agbebon ohun ti won di oju ona ti won ise ikolu si awon ero eleyi ti won lo ninu oko yoyin wa fi eni pe awon atilawe ohun ni won ji opolopo awon to je ero nu oko na gbe ko to wa di pe awon mogun won gbe na woju won ti won si ri daju pe won dola emi awon die awon eyan ohun ti won ji gbe ani logan tawon mogun ti won debe lawon to je ajinigbe ohun ni won ba kanle ti won si salo ani koda awon omogun meji oni iroyin fiye ni wi pe ise ni iroyin fiye ni pe awon omogun meji ina je pe won tun ni won ri oku awon eyan ohun meji won ni won ri oku won le ati pe awon marun mi ni won tun farapa iwe iroyin daily post onugbe jade losan tuni o gbona nu otutu leyin bembe iroyin iroyin ele na lati ipinle Kogi ni awon egun ara orun kinkin pelu awon omo ogun won fi japeta ni ipinle Kogi eyan meji gbe mimi o kere tan eyan meji loje po ti jolo npe bayi leyin ti won ni awo obele laarin awon omogun atawon ti won kopa ninu ayeye odun egun kan ni ijoba ibile adafi ni ipinle Kogi awon ti isele ohun to soju won won ni isele na lobere ani lobere ni ana ode yi nigbati awon omogun ti won ni won wa ninu aso to je ti aso ibi aso le iye ti o je pe won ni awon mo egun ohun na ba kolu won ti o si je pe awon na kopa nibi oro awon egun oni sugbon iroyin wa fi yin ti won o si mo pa awon omogun ni won ani eleyi ina mu ki awon omogun ki won wa si ibi ti isele ohun to ti sele ti won si lo ko awon yoku won wa nigbati won ni awon egun ohun to kolu won ani omogun meji o ni iroyin fi ni wi pe nse ni won o si ninu aso eleyi to je pe aso gun won ti awon egun ohun ti won si na won ani be o ni wahala ti bere ti iroban to si ndun lako loro ba di eni riyo o dile ni ko to wa di pe eyan meji won ni o gbe mimi latari isele ohun o gbona no tutu leyin bembe royin iwe royin leadership onugbe jade losun ni oya mo ku nbe o di ipinle Ekiti ile ise alapa o ti ni ro to jina so to ni o wi pe awon ajinigbe won ku giri won gbe awon kan ti won je ironu oko ni ipinle Ekiti won ni ro ni ile ise alapa ni ipinle Ekiti lo ti se apejuwe iroyin kan eleyi ti won se apejuwe bi iroyin asinilona lori ero ayelujara nibi ti won ti ni awon to wa ninu oko bus kan ti won rin ajo lati Ado Ekiti lo si ilu Ibadan ni won ni won jigbe ni agbegbe Aramoko Ekiti won ni ro to jina so to ni iroyin na en to je agbenso ile ise olopa ni ipinle ohun SP Sunday Abutu ninu atijade to fi ta loni nilu Ado Ekiti lo ti so dunmo wi pe awon ti gbo iroyin na lori wi pe nse ni won gbe oro na won gbe kiri gege bi Abutu bo se ti wi oni iwadi ti won se fi han wi pe iro gbu bayi ohun na ni adapa rogidi ohun na ni iroyan lati le da jinijini bole sodo awon eyan ni oni gbogbo akitiyan lati le to gba fowo meri akitiyan awon iko eleto abo ati ijoba lori oro eto abo ni oni ko si eni ti won jigbe ni agbegbe ohun rara oni iro to jina so to ni iwe iroyin daily post gbe vanguard na gbe losan toni o gbona no tutu leyin bembe iroyin iroyin ele to tun wa lowo mi re oye gbo o gbona no tutu leyin bembe iroyin owo ba osise ajo aboro ila abo lukan lori iku en to je akegbe gege ba won olopa won ni won ri owo to tobi billion 2 naira ninu asun wa afurasi ohun ile ise olopa lo ti fi kele ofin gbe awon o sise aboila bolu bi meta kan aye ti o je pe won ni won lowo ninu bi oga won kan to je ojugba won na bi ti won pe oruko re ni agada levy agada bi o je bo se ti gbe mimi lasiko ti won lo se ni ipinle nasarawa ninu atejade yi ti eka tun ri si oro otelemuye nle se olopa ohun ti won fita ni won ti ni iwadi ti won se ohun lori iku agada ina lo je pe won gba esun kan lati odo en to je agbejoro idile na ninu atijade ohun no je pe won ti wa fi kele ofin ni won ti ni won fi mu osise ajo abanla bolu ohun ti won poko ni Simeon Yakubu Hanyebe ati Ibrahim Ayefu to fi mo iwodi obochi won ni won ti mu won bayi won ni ologbe ohun ni won ni won yeban fun lasiko ti o wa ni enu ise na ne ipinle nasarawa ani ile ise olopa won tun wa fi lede wi pe iwadi ti won se won tun ri owo to tobi billion 2 naira lasun won osise abarin labolu ohun iwe iroyin daily post onugbe jade losun ni o gbona no tutu leyin bembe iroyin.

0: ilé-ẹjọ́ ló ti jó bí kan ó ti jù sáàmọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí. Ọdún mẹ́jọ òun náà ni wọ́n ní kọ́ lọ́mú lòún bẹ̀ látàrí ẹ̀sùn wípé ó ṣe ilé ògùn lọ́nà àìtọ́ nípínlẹ̀ Cross River. Ilé-ẹjọ́ gíga yìí tó fìdí kalẹ̀ sílùú Kàlábà nípínlẹ̀ Cross River lọ́jọ́ pé ó ti ní obìnrin kan tí ó jẹ́ oníṣòwò Ezia Isidora Kamuchukumbe lọ́jọ́ pé ó ti fún ní ẹ̀wọ̀n báyìí ẹ̀wọ̀n ọdún méjì. Ó ní kọ́kọ́kọ́ mọ́ lọ lórí ẹ̀ lórí pé kò fi orúkọ iléeṣẹ́ rẹ̀ títí ń tóògùn kò filẹ̀ ó sì ń ta oògùn lọ́nà tí ò bófin mu èyí tó tako òfin lórílẹ̀‐èdè Nàìjíríà. Onídàájọ́ Ijeoma Ojukwu ìlọ́ba tún ní ẹni ọ̀hún ọ̀daràn náà ó tún ní ọ̀dà náà ó tún gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lẹ́yìn tí ó ní ọ̀jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn án. Ìròyìn wá fiyé ni wípé ilé-ẹjọ́ ìlú tó wá tọ́ di mímọ̀ wípé ẹ̀wọ̀n ọdún mẹ́jọ òun náà ni kọ́ máa lọ lórí àwọn ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn náà. Ìwé ìròyìn Daily Post ilẹ̀kùnrin rẹ̀ lọ́wà lọ́sàn-án tòní ẹlọ kàńbẹ̀ àti punch. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Ìròyìn eléyìí tún rè é ọkùnrin kan ló ti ṣekú pa àwọn èèyàn méjì lórí pé ó gbẹ̀san bí wọ́n ṣe ṣekú pa òbí ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì kan láti bí ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Wàhálà eléyìí tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀ láti bí ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn ìlọ́jẹ́ pé ó ti wá yíra padà di bí wọ́n sì ti ta ẹ̀jẹ̀ sílẹ̀ báyìí nípínlẹ̀ Cross River gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà bí ó sì ti sọ gan báyìí lórí bí wọ́n ti mú ọkùnrin kan ẹni ogójì ọdún ni kí wọ́n sì mú pẹ̀lú obìnrin kan náà tí ọjọ́ pé wọ́n mú pẹ̀lú bí wọ́n ṣe ní ìṣẹ̀lẹ̀ yìí kò sẹ́yìn ikú àwọn èèyàn méjì kan eléyìí tán ni wọ́n ṣekú pa ò níjọba ìbílẹ̀ Odupani nípínlẹ̀ náà. Ìròyìn fi ẹni wípé iléeṣẹ́ ọlọ́pàá ó fi léde wípé afurasí ọ̀hún ló ṣekú pa àwọn èèyàn méjì láti lè fi gbẹ̀san ikú àwọn òbí ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì kan eléyìí tó wáyé lásìkò wàhálà tí wọ́n jọ fà níbi ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn. Afurasí ọ̀hún náà pọ́kọ rẹ̀ ní akaniye herutus ẹni ṣe ni àwọn òṣèlétò ààbò ọlọ́pàá ni wọ́n mú lórí ikú ẹnìkan eléyìí tí wọ́n ní wọ́n ṣekú pa. Iléeṣẹ́ ọlọ́pàá ó ní ó ti wà ní akóló wọn báyìí tí ó ti ń fọwọ́sowọ́pọ̀ lórí ìwádìí eléyìí tí wọ́n ṣe lásìkò tí wọ́n á fi ọ̀rọ̀ wá herutus ọ̀hún lẹ́nu wò. Ó ní lóòótọ́ òun náà ni òun ṣekú pa àwọn èèyàn méjì ọ̀hún tí wọ́n porúkọ wọn ní Okonko àti Okon ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí o lórí ẹ̀sùn pé kínní. Ó ní wọ́n ṣekú pa bàbá òun àtàwọn òbí òun tó fi mọ àwọn méjì míì eléyìí tó jẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Ìwé ìròyìn The Sun onógbèjáde lọ́sàn òní 0816251991 0816251991. Ó gbóná ná.
1: Ó tutù lẹ́yìn bẹ̀rẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
1: Pẹ̀lú
0: ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì Bèbí Solomon. Ẹ̀mí ń bẹ láti ìlú Ọ̀kàkókó.
0: Ọ̀yà ń gbọ́ yín.
1: Ẹ̀rí pé ó lágbára. Wọ́n ti pa ènìyàn bí kan bí ọdún tó jìnà sẹ́yìn. Àwọn náà tó wá fúnra wọn ṣe ìdájọ́ ọwọ́ fún ẹni yẹn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà tó ti mọ àwọn tó pa àwọn ẹni yẹn. Ó yẹ kó ṣe kíni kó fà wọn lọ́wọ́ agbófinró lọ́wọ́ gbọ́n lẹ́ni iṣẹ́ ní ti mo lágbára ọ̀rọ̀ ètò ààbò wọ́n bá wa dáwọ́lé o.
0: Ẹ ṣeun. 0816251991. Ó gbóná ná.
1: Ó ti tu lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
1: Ó bẹ̀ ló kó láti ìta gbòlábẹ̀ ìjànú.
0: Ọ̀yà ń gbọ́ yín.
1: Ẹ̀mà ni wà lè lágbọ́ Ọlọ́run.
0: Àmì ẹ ṣeun.
1: Mo fẹ́ da àwọn èèyàn wa ẹ jẹ́ ká máa darí jìra wa nígbà tí èèyàn bá ti ṣẹ̀ fún kí tó mọ́gbú ọgbọ̀n ọdún lọ tí ó ti yàn sì gbé sọ́kàn ó jẹ́ nǹkan tó lágbára. Mo bẹ gbogbo èèyàn wa ẹ jẹ́ ká máa darí jìra wa kí Nàìjíríà tó lè tẹ̀síwájú.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. 0816251991. Ó gbóná ná.
2: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́bìnrin ọ̀la ìbáyọ̀ ayọ̀ lè bá yín.
0: Àmì ẹ ṣeun.
1: afinu mo ti o
0: e seun
1: omo ba kabi olorun se bi lati je gbowo
0: o ya ngbo yin
1: o ri je pe awon adajo wa awon ti owo won ba ka ni won ma ragun mo e o se so pe nkan ti o yen to to po to gun yen nkan to se ama pe ko da wa ti adajo ti awon yen to ma ya awon to nko wa to nko gbegeje owo ni Nigeria ma fe ti adajo won a ki gbon kankan mo awon adajo wa kuri e ka to fun won o
0: o de seun ero ti yin nu e ja tun welu mi 08162519991 ogbona na
1: o titi leyin be mero yin
0: e seun
1: opo eni joda ipo ipe ka so
0: e seun
1: engineer ka sa pale pe lata ide ogbese
0: o ya ngbo
1: e ri okun to pe won pa family e na to na wa gbetan o ba nisu ni ko gbe ko po oro won le olorun ba le joro lo ba to die lojo to se lesson boy nkan to wa se na o titi nkan to e ko se ri ko to na na inu galo awon olopa ko lo ma je wa be to mu ki e pe to gan
0: e seun 08162549991 ogbona na
1: o tutu leyin
0: bembero yin
1: oloye papa lope lati juodo
0: o ya ngbo yin
1: eyi ti mo fe da si ni ti okunrin to gbesan awon to pa baba e leyin odo die oye ko fi lola lowo si yi to se yin si o le je ojo kuno ma da fun o kile re e ku eto
0: e seun e seun e da wa ni kan si ka ma lo 08162549991 ogbona na
1: o ti si leyin bebe o
0: e seun
1: awon emi ni gbega jeke lati lede
0: o ya ngbo yin
1: e wa mo nkan ti mo fe so lori awon omo to n ko awon omo ileiwe yi se security nigeria ni to ni abi kini awon soja atolopa ki don se ninu barak ti gbogbo won de dara won si ninu gbogbo won
0: oda e seun to e ja ma lo iyo ku yo tun di ola lagbara lowo olohun ta tun ma pade opo yemi jo oda na lo ko temi je o ohun aba se leni ka ma ran ti pe yo ditan baba deyin wa ola e ja gbele aye ka sire o gbona nu tutu leyin bembero yin
2: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ti a le se dede olomokunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jakuje debi pe ti wa so edaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori a le se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kekun aya tin lu pipi pi ma le gbese o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o fu tu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
3: bazo olorun ma jarogun aiso
4: mo ki orile mo ki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogbo aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudiekude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
5: nile ise wa to wa ni ifeledu street off continental street nilu akure
4: phone number mi 08164122777
6: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asukesuke niwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso eguje egu o saje osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re ogbe la dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo ada fon re o le gbe la dada ma fi degula
5: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off Continental Street, Akure.
6: Ibe nu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi re ni gbogbo igba e ri keri ka la nro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi biri so fi re si ko po to ba bi dagula o le pe mi sori ero ba ni soro mi 08164122777 boya won se eyo e marun e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi lo ba ile se eyo ti e a ma ta a ma yun e boya ara ta ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara nro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe ni ja ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aiso kan wa to nfa a pe ni ja ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade ni bi gati e o ma fo ti sinu iru kan bayi yo da kon si mi
7: baba ngana baba kerewa
5: kan si mi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
6: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
7: phone number mi 08164122777
6: agbo marugo takebe ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbogbo ru kan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun pada si bo se nse ni iru kan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to ni le a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se eyi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boya o wa nitori oko re
5: kan si mi ni ile ise wa to wa ni Ifelodu Street off Continental Street Akure
7: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní iye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o adẹ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rèé mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òun tẹ̀ lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved yàtọ̀ sí pọ́dẹ̀ tó wà NAFDAC approved à ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity a dey care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ̀ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣe rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ a Villa Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀sọ New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meran Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tálágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fanny B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣe ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kò wọ ibìkan kíski ní ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural skin care.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Ile iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
4: Sísun la ayé bá sísun ṣáàlà.
3: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media, Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dín wa wò lónìí, ẹ rí pé rere ntoluwa.
5: Oh yes, koba tun ti tun.
6: Fún àgbàyamu yamu ètò automatic miracle hour.
5: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
6: Tó kalẹ̀ sí Àdófùré Ìdànrè Road Àkúrẹ́.
5: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
6: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
5: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòdípò.
6: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́.
5: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
6: Oh my God!
5: Oríṣiríṣi disorders àti inadequacies.
6: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
5: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
6: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
5: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
6: Bàbá Prophet Samson Olúwabọ́dẹdẹ tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
5: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
6: Olúwa ìwà di àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
5: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
6: Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
7: Ọmọ ìgòdá ń wùrà.
8: Ẹ wo!
9: Gèlè líhà o gèlè.
10: Bá wà so. Gèlè líhà bá wà so.
7: Ọdún ẹ̀rẹ̀ ti ìlú ìgòdá.
11: Ìyẹn ti ọdún 2026 yìí.
7: Ọmọ ti bẹ̀rẹ̀ o.
11: Friday.
7: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
11: Oṣù kẹrán.
7: Ọdún 2026 yìí.
11: Òun ó ṣe ìgbàgbà rere.
7: Sátidé.
11: Ọgbàjọ́.
7: Ìyẹn òpẹlọ.
11: Sunday.
7: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
11: Òun á bọ̀ mọ́lẹ̀ wẹ̀kùnrin.
7: Jọ́bátà Monday.
11: Ọjọ́ kínní.
7: Oṣù kẹfà.
11: Umalẹ̀ ajá gbà.
7: Tuesday.
11: Ọjọ́ kejì.
7: Òun àwọn ọmọ ẹ̀ bọ̀ wúlẹ̀
11: ní. Yẹwájọ ka kọ́bẹ̀ yẹ̀yẹ̀ wára wa.
7: Wednesday.
11: Ọjọ́ kẹta.
7: Ìyẹn ọjọ́ tó gẹ́gẹ́.
11: Ìyí ẹ̀pẹ̀hùn gbà lọ.
7: Ìyí Dẹ́mọ́lá Suzy.
11: Yàkà lùlú wà ní Ìbàdíjọ́.
7: Thursday.
11: Ọjọ́ kẹrin.
7: Àṣeyí Sùmọ́dán.
11: Friday ọjọ́ kẹrán.
7: Òun malẹ̀ aṣọ́kùnrin.
11: Bíde di àsìkò yìí mẹ́fọ̀ yìí.
7: Òun eléré bíripa ka kọrin ní o.
11: Àwájà jọ́sẹ́.
7: Torí tọdún yá tó yànjú tọdún yóò kọjá.
11: Aláyélúwà.
7: Aláṣẹ kejì òrìṣà.
11: Ọba Olúṣẹ́gun.
7: Adétùwò.
11: Adétàràmí.
7: Lẹ́bí le tán kejì.
11: Bí ukú ẹ̀já mọ́fọ̀.
7: Tí kò dán.
11: Déèdé àwọn ìgbìmọ̀.
7: Bẹ̀rẹ̀ 2026 yìí.
10: Àgbẹ̀ kéèrè ẹ̀ rí o.
12: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àròkọ bọ́dún dé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ó wá ṣèwọ̀ kéèyàn ó jẹun yóò bámúbámú tán sọ̀pà kọ́ lù kẹ́pẹ́ tàgbẹ̀ báwo. Àgbẹ̀ ní ń bọ́ tọba tìjò yóò sì yẹ ká mọ́rọ̀ àgbẹ̀ ní kókó. Torí bẹ́ẹ̀ la ṣe wá gbé tó kankalẹ̀ báyìí. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pè é. Láti mọ fi tó àwọn àgbẹ̀ sí ọ̀nà tá a lè gbà ṣe sí àgbẹ̀ wa kéèrè ó sì lè jẹ́ tiwa rẹpẹtẹ. Bá a jùlọ àwọn àgbẹ̀ oníkòkó. Ṣé bẹ́ẹ̀ rán tí kòkó fojú wa rí lọ́dún tó kọjá. 2024 fayọ̀ dùnú sí ìlú 2025 sì gbà padà. Igi òṣojú lówó kòkó mọ́ kòkó kọ̀kọ̀tà. Ó wá kẹni tí ò rán mọ ròdí ẹmu torí owó kòkó tó já wálẹ̀. Ṣíò. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jìnà ẹ̀jẹ̀ ló ń gbà ó jàre. Ohun tó ṣokùnfà gbogbo àwọn nǹkan wọ̀nyí la wá ṣe tán àti máa mọ̀ lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì báyìí o. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Gbogbo ọjọ́ Friday ni ó mọ wáyé. Bẹ̀rẹ̀ látago márùn-ún sago márùn-ún àbọ̀ rọ̀lẹ́. Lórí ìkànnì tá a wà yìí. Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn yìí ni ó wà níkàlẹ̀ láti mọ tọ́ wa sọ́nà nípa bá ti ṣe dáadáa. Ẹ mọ́ gbàgbé o. Ago márùn-ún sago márùn-ún àbọ̀ rọ̀lẹ́ gbogbo ọjọ́ Friday ni ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Ilé-iṣẹ́ Sunbet Global Concept ló ṣàgbékalẹ̀
13: rẹ̀. Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Fún àmì ẹ̀yẹ ọkùnrin tó dáńgájá jùlọ, òlóyè òwò ni kókó.
2: Bẹ́ẹ̀ni, èmi ni olóyè òwò ni kókó. Mo sì ṣe kókó lọ́dọ̀ aya mi, torí mo máa ṣírí ohun mẹ́ta tóbìnrin fẹ́: owó, oúnjẹ, àti òkòkò bí òkò. Ọ̀pẹ̀lọpẹ̀ Rungis Organic tó ṣe kókó. Oògùn ìbílẹ̀ amárale kókó tó dáa láìní ìpalára fọkùnrin àtobìnrin. Àjọ NAFDA fọwọ́ sí FDA lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe wá gan lù lóǹtẹ̀. Ní báyìí, Rungis Organic ti wà láwọn ilé ìtajà tó súnmọ́ yín bí Vismart Pharmacy, Àkúrẹ́. Ẹ pè wọ́n sórí 0806-263-8183. Lat Pharmacy to wa ni Sabo Ore, God's Time Pharmacy Ile Oluje, Immaculate Pharmacy Owo, Great Sunny Best Pharmacy Ondo, Fresher Pharmacy Okitikupa, Fill Me Pharmacy Akure, Kanayo Adu Ekiti, Yemkem Pharmacy Ikere Ekiti, God's Will Pharmacy Oyo Ekiti, Twins Pharmacy Iye Ekiti, Lati Ja Lagbata 0703937-8100. Rungis Organic Amarale Koko.
3: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Tikun ṣẹlẹ̀dẹ̀. Lẹ́yìn náà máa fa ìsọjí tó bá ti ṣe. Orí ìtúsílẹ̀ ọmọ ẹ̀dá. Èyí máa ń dálé lórí. Ìsọjí ọlọ́jọ́ mọ̀kànlélógún. Bí kò ṣe tí ya bẹ̀rẹ̀ yìí. Àwọn akú ọgbẹ̀yìn lé náà. Orí ogun ayé kan mọ́ra pamọ́ kẹ̀ẹ́dì ọlọ́yà. Bíbẹ̀rẹ̀ àṣírí ogun tí a tún. Ìjọ kejì oṣù kẹfà. Títí ìjọ kejìlélógún oṣù kẹfà ọdún 2026 yìí. Ìjọ mọ̀kànlélógún. Bákan ni. Aago mẹ́rọ ojoojúmọ́. Ìsọjí wọn bẹ̀rẹ̀. Àkọ́rí ìsọjí ìlú. Ìdásí Ọlọ́run láàrin lásìkò. Àti àfiyèsí. Láàrin àríyànjiyàn. Torí tèmi rẹ̀ níjọ́ Ọlọ́run kò ṣe ti pàṣẹ ìsọjí. Àwọn ẹgbẹ́ padà tẹ̀lé. Fọ́nrán àyẹ̀bọ́ nínú ọgbọ́n àgbàgbẹ́. Aago mẹ́rọ lójoojúmọ́. Ìsọjí yẹn bẹ̀rẹ̀. Bí kò ṣe ti. Látijọ́ kejì oṣù kẹfà. Títí níjọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 2026. Bàbá ti bọ̀ sí ìsọjí. Iwájú Ọ̀yẹ̀mẹ́gun Grammar School gan. Ó tẹ̀ sọ kalẹ̀. Kò ṣe ti. Ní obìnrin ọ̀rọ̀ ọgbọ́n ayé rẹ̀ ti dẹ̀rọ. Ìsúráyà máa jẹ́ Abadé Banji Ajibọ́lá. Di Eléṣùrẹ́. Ẹ̀ṣùrẹ́ Kingdom. Robert Paul. Olúyẹmí. Àti ọ̀pọ̀lọpọ̀ ìrántí Ọlọ́run. Ọlọ́run rún sí ọ nínú ìsọjí. Ẹ ti tú ọ sílẹ̀. Pastor Dr. Paul. Ọgbẹ́dàrẹ. Olùgbàlejò. Ṣúra tẹ́tẹ́ kú ẹ̀bọ̀ nínú ìsọjí. Yéṣu dúró de ọ́.
7: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Adabe FM ni wọ́n wá. Number one lawa. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
8: Did you go get to make fun of our two caps? Let's have a talk.

0: àdìdì ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

Iri ni ọ̀rọ̀ yín ìbùkún ni lórúkọ Kristi bí a ti ń gbọ́ lónìí a jẹ́ kó mú iyì àti ìbùkún kó mú báyìí nìkankan wa o gbogbo kùdẹ̀kudẹ etí ọ̀rọ̀ yín tó ń wú jáde nínú ayé wa orí ọ̀fẹ́ àti ṣàtúnṣe olúẹgbẹ́ wọ̀ wá o ẹ gbà á lọ́wọ́ ẹ̀mí ojúṣàájú ẹ ràn wá lọ́wọ́ ká lè fẹ́ ọmọnìkejì bí ara wa give us a broad mind a large heart so that we can embrace people as you want us to do èyí la tọrọ bí a ti lọ ní ọ̀rọ̀ yín orúkọ Jésù Kristi náà Olúwa àti Olúgbàlà wa àmì lónìí à ń kà láti inú ìwé Jákọ́bù orí kejì a máa gbé ẹsẹ̀ mẹ́tàlá tó ṣáájú yẹ̀wò ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ mẹ́tàlá tó ṣáájú àna kò rí ọ̀rọ̀ wa lónìí ó ní í ṣe pẹ̀lú ìkìlọ̀ Ọlọ́run fún wa pé ká má ṣe ṣe ojú ṣáájú ó ní ẹ̀yin ará mi ẹ má ṣe fi ìṣáájú ènìyàn dí ìgbàgbọ́ Olúwa wa Jésù Kristì Olúwa wa Ogomu, my brethren, have not the faith of our Lord Jesus Christ, the Lord of glory, with respect of person. Kama se soju saju nitori bi okunrin kan ba wa si ajo yin pelu oruka awura ati aso daradara ti talaka kan si wa pelu aso eri ti eyin si bu eyin fun eni ti o wo aso daradara ti e si pe iwo joko ni yi ni bi daradara ti e si fun talaka na pe iwo duro nibe tàbí jókòó ní yín lábẹ́ àpótí tìṣẹ̀ mi ẹ̀yin kò wá ń dá ara yín sí méjì nínú ara yín ẹ kò wá sì di onídàájọ́ tí ó ní èrò búburú ẹ fi etí sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọlọ́run kò wá ti yan àwọn tákàlákà ayé yìí ṣe ọlọ́rọ̀ ní ìgbàgbọ́ àti ajogún ìjọba náà tí ó ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ ṣùgbọ́n ẹ̀yin ti bu tálákà ku àwọn ọlọ́rọ̀ kò wá ń pọ́n yín lójú wọn kò wá sì ń wọ yín lọ sílé ẹjọ́ wọn kò wá ń sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rere ní ti a fi ń pè yín ṣùgbọ́n bí ẹ̀yin bá ń mú olú òfin ní ṣe gẹ́gẹ́ bí ìwé mọ́ èyí ni ìwọ́fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ ẹ̀yin ṣe dáradára.

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìn tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe panda paracetamol.
1: Let's get to make fun about it, let's have a talk.